ojú rẹ sókè aṣọ tẹlẹ leleyi ẹyin ọrọ ẹgbọ lorukọ jesu majẹmu ayọ nu aye ìránṣẹ yìí kó wá sí ìmúṣẹ àwọn elédè ayọ kan bẹ tí a ti ṣe fún ọ but wọn dádúró mo pa lásán ó yà gbà báyìí ó yà gbà ọrọ ayọ sí.

0: padà wọlé yẹn.
1: Asa join us again.
0: Àwọn ẹ̀rí yẹn.
1: Just testimony.
0: Ìyanu olúwa nìkan.
1: May I just miracle support.
0: Mi ò ní tí mo lè sọ lórí.
1: I don't take action.
0: Bọ̀ mọ́ mà pé.
1: But I know.
0: Ẹ̀rí tiẹ̀ ń bọ̀.
1: Your testimony is coming.
0: Ayi dẹ́dẹ̀ ti gba ẹ̀rí.
1: Are you the visiting testimony?
0: Lórí òkè ògbó.
1: On the mountain of glory.
0: Alẹ́ yìí.
1: Tonight.
0: A fi wákàtí méjì sílẹ̀.
1: We live 2 hours
0: apart. Láti gba ẹ̀rí.
1: To receive your testimony.
0: Orí sẹ́yìn bá máa rí ìlérí mímú sẹ.
1: Receive your testimony.
0: Bá máa lọ sí next level.
1: You got to go to next level.
0: Bá máa tinú ògbódé
1: nù ògbó.
0: Ohun àkọ́kọ́ ni pé ogbódò mọ òtítọ́ kò dẹ̀gbà.
1: Know the truth and accept it.
0: O mọ òtítọ́.
1: Know the truth.
0: O dẹ̀gbà.
1: And accept it.
0: If you say the truth is too expensive.
1: Tó o bá wà tó kó òtítọ́ ti wọ́n jù.
0: Try the light.
1: Lọ́tọ́ ti lọ́tọ́ ìrọ́wọ́.
0: Ayé máa gbádà.
1: Lọ́tọ́ ìrọ́wọ́.
0: Ayé máa sá. Tó bá ní tán sẹ́nu ìmọ́lẹ̀.
1: If you say
0: what you have been
1: in the light.
0: Lọ́tọ́
1: òkùnkùn.
0: Go and
1: test darkness
0: and see. Kó o lè
1: rí pé.
0: Bẹ̀rẹ̀ tó fi ń kí.
1: Ask what you
0: do to know the truth.
1: Mọ òtítọ́.
0: And Jesus is the truth.
1: Jésù tẹ̀lé òtítọ́
0: yìí. Ó nìkan ni agbára tó máa ń gbẹ̀yàn sókè.
1: He is the only power that elevates.
0: Ọjọ́ tí ojú ẹ bá ti là.
1: The day your eyes are open.
0: Láyàn mọ́ rẹ̀ là.
1: Your destiny is open.
0: My God.
1: Hallelujah.
0: So lẹ́nìí.
1: Tonight.
0: Mo sí ojú ẹ. Mo sí ojú ẹ. Ẹ̀yin ó mọ òtítọ́. Òtítọ́ yóò sọ índò mìíràn. John 8:32. Ní verse 36. Ó ní bọ́mọ bá ti sọ índò mìíràn. Ẹ̀dò mìíràn. Nítòótọ́. Láti òní lọ. Mo gbé ayé rẹ̀ wọ ìmọ́lẹ̀. Gbàgbára ìmọ́lẹ̀. Gbàgbára ìmọ́lẹ̀. Ohun kejì tó lè fà é sókè sínú ògbó titun.
1: Ó
0: ní ọkàn ọpẹ. When you know how to praise God on daily basis. God will know how to raise you. On daily basis. Somebody is listening to me. You will rise today. Ní Act 16. 25 to 26. Nínú túbú. Paul àti Sila. Wọ́n bẹ̀rẹ̀ sí kọrin yìí. And lójijì. Ilẹ̀kùn bẹ̀ sí. Àtúwọ́lẹ̀ wọ́n dìde. Ìwọ náà nínú ìyìn.

0: ẹkùn sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
1: Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn

0: lọ́nà àádọ́ta 50,000 tí wọ́n gbà pé kì í kàn ṣe pé kàn rọ ọlọ́pàá lójú títí pé rárá pé àkàtì gbà wọ́n sí iṣẹ́ pé bóyá pé wọ́n ti wọ́n ni ìdánilẹ́kọ̀ọ́
1: à ń fún wọn ní training wọ́n ń jẹ training ni
0: wọ́n jẹ training wọ́n mọ training
1: jọ́tọ̀ lọ sí wọ́n máa ń ṣe bí oyè ogun bọ́nà fún yẹn tẹ́lẹ̀ bá ń ṣe training
0: bí alàgbà fàdé yìí gbé gbàgbà
1: dé yìí sókè wọ́n mú bí
0: peter ní bí commissioner náà sì ń gbọ́ kò bí
1: àsìkò training pé àwọn ọmọ tẹ́lẹ̀ bá ń jẹ training lọ́wọ́
0: oye mú ròyìn àbó títọ́
1: ọmọ tó ní ẹ̀ bá gbàgbẹ́ rẹ̀ lọ́kọ̀ ó yà ẹ̀ jẹ́ kí àwọn lọ sí apá bí òní ọ̀ ń sọ̀rọ̀ àwọn ti ẹ̀yìn wá ni wọ́n ní dangote ohun gangan ló ń léwájú báyìí ọmọ tá ń sọ tọ́nà láti ló wọ akoto sí wáìtì wọ́n ní lórílẹ̀‐èdè amẹ́ríkà àwọn ló ń léwájú báyìí o torí pé epo tí ọkọ̀ òfurufú ń lò wọ́n ní supply rẹ̀ nílẹ̀ europe dangote ló ń léwájú lápá bẹ̀ ojú ìwé keje ìwé ìròyìn the nation tààrọ̀ yìí ibẹ̀ gangan ni ẹ kọ́ sí ẹ̀ka yẹn àwa ọmọ nàìjíríà náà báyẹn yes we are on top.
0: Daily Trust túkọ̀ ròyìn míì ètò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò pàápàá jùlọ àwọn tó rí padà kó yọ bí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n ní àwọn sùn níta gbangba lórí tẹ́ níbi tí ò ti sí nǹkan kan bí tọ́sítẹ́ gbaláwú fódìdí oṣù mẹ́fà ìbò gbáko ẹni ọlọ tọ́bọ̀ òun náà ní ṣàlàyé ohun ojú rí kọlódùmọ̀rẹ̀ kọ́dẹ́kùn gbogbo orúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ báyìí kọba wa jíọdọ ohun gbàgbé lórílẹ̀ wa ìwé ìròyìn daily trust náà wọ́n kọ sí lójú ìwé keje.
1: ó dà lójú ìwé kẹrin ìwé ìròyìn the nation akú ìnáwó ẹ̀yìn ìyàwó òní mẹ́ni o.
0: peter dakun gọ́gù yìí ni ó ti rẹ̀ ojú ìwé kọkànlá
1: oye
0: ojú ò sì ra gọ́gù mi
1: fún oti oye àbáyín wa
0: fún mi lówó kí n lọ rèé sè mí
1: ìyẹn ló kéré ju ṣé màá wà mọ náà kí efcc mọ wá invite máa send transfer ni send account number show account
0: mi ní
1: tó lè gba òbítíbitì tí ẹ̀wò bá o lè rábí olójú dọ́sìn náà
0: àwọn
1: ará lójú dọ́sìn anyway máa bẹ̀ pé àwọn hmo wá fún ẹ nìkan lójú ibùdó mo ti ń
0: kọ́ ọ ò lè rí ìyàbò sí ò lè jí
1: lóyà ìwé ìròyìn the nation lójú ìwé kẹrin wọ́n ní akú ìnáwó náírà ẹ̀yìn ìyàwó ni mẹ́ni kò ní mọ bẹ́ẹ̀dì ní ìpínlẹ̀ kánò ìjọba ìpínlẹ̀ kánò wọ́n ní owó kan tí ṣe bí 300,000,000 owó náírà òun náà ni a ti gbé fún àwọn tọkọ-tìyàwó tí a tó 1,500 ọkọ àtìyàwó lẹ́yìn tí a ṣe ìgbéyàwó ọlọ́pọ̀ èèyàn mass wedding tó jẹ́ pé èèyàn wà á pọ̀ tí kálukú ọmọ mú tiẹ̀ ìwọ náà mú tiẹ̀ 1,500 ọkọ àtìyàwó wọn fún ọ ní 300,000,000 láti fi ṣe ìnáwó bàbá pin báwọn ń yọ calculator ti nísìn a fi mọ ìlú ni ó kàn.
0: ṣètò wàá mọ iye tí ọkọ.
1: No, emi o gbe bẹrẹ ni. Mass wa ni won po Mr. and Mrs. Kini kan, awon bo bi. Mr. and Mrs. Kini kan, awon bo bi.
0: Olorun ba yin yanju re.
1: Ah, amen. Amen. Amen.
0: 32 FM 94.9 koni ta tin derin po osuno. O na le tin gbo wa lori royin baba fendo fun ti taro ya nbe lawon ju opo aye lo jara. Bo ti e je wi pe iroyin mi na lele ki n yara jo mo ko to di pa lo soju oja. Lójú ìwé kẹta ìwé ìròyìn the guardian gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní báwọn ṣe yarí wọ́n ní lórí owó túlùtúlù kan èyí tí wọ́n pè ní 1.16 trillion naira wọ́n ní owó ọ̀hún tí wọ́n sọ wípé owó òrànwọ́ orí epo ni fuel subsidy wọ́n ní tó sì jẹ́ pé ọdún 2021 wọ́n ní àkọsílẹ̀ eléyìí tó bọ́ta látara owó náà wọ́n sọ wípé olùsírò owó àgbà yányán nílẹ̀ wa nàìjíríà agf ẹwà.
1: Come in.
0: Ṣẹ́gbọ́n. Come over.
1: Tanu. No, ẹni tó ní bá
0: ipò ní. agf ni.
1: Okay,
0: àwọn ni wọ́n pè wọ́n.
1: Okay.
0: Ilé asòfin àgbà ló pè wọ́n.
1: Okay, mo rò kí kí wọ́n mọ bọ̀m̀bì ni.
0: Let them come here. Let's go to the faces of the market when we are came back.
1: Nígbà táwọn náà bá ń come here.
0: Àwọn náà kàn ti lù.
1: Okay.

0: Akiwa Akabo padà láti ojú di ọjà 32FM 94.9. Ìròyìn bàbá Fendo ń tẹ̀ síwájú.
1: Ká mọ̀ kí amòfin Yomi Ogunlọlá ẹ káàárọ̀ o.
2: Atọ́kùn.
0: Náà.
2: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sí.
2: Àfún dédé wò yìí. Mo kí àwọn èèyàn wa náà ń lé. Àfún dédé wò yìí o.
1: Yes
0: sir. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe ìròyìn ni wọ́n gbé ìròyìn láàárọ̀ yìí pàápàá jùlọ lórí bó ti jẹ́ wípé iléeṣẹ́ èyí tí ò farahàn lójú gbangba ṣùgbọ́n tó ń ṣiṣẹ́ lójú ìwé tó níṣe pẹ̀lú Adeyemi. Ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ àti nǹkan tí ìròyìn kọ láàárọ̀ yìí pé wọ́n ní àwáàjọ ICPC wọ́n ṣàlàyé wípé Adeyemi yìí Adeniyi Adeyemi ó tún lọ rèé dá àwọn iléeṣẹ́ míì méjì sílẹ̀ tó sì jẹ́ ayédèrú. Wọ́n ní àwọn iléeṣẹ́ ọ̀hún wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wọ́n pè kan ní ìfipá FIPA wọ́n pè yẹn ní Investment Promotion Agency àti and Foreign. Ìkẹta wọ́n ní Foreign Promotion Agency and Public Private Partnership. Àdúpẹ́ iléeṣẹ́ méjèèjì ọ̀hún jẹ́ FIPA PPP. Àkọ́kọ́ ò ní FIPA FIPA ìkejì ní PPP. Ẹ jẹ́ ká wo ìlànà ìṣèjọba lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn aráàlú ń béèrè, kí ló dé tó jẹ́ wípé ìwà ìbàjẹ́ bá a bá ti ń fojú wò ó lápá ibìkan, ìmíì tí ó bá tún padà ṣẹlulẹ̀ tí ó tún ṣẹyọ, ó ṣeé ṣe kó tún burú ju eléyìí tá à ń sọ lọ. Ṣé bí a ṣe máa wá bá lọ ní lórílẹ̀-èdè wa Nàìjíríà tí kì í bá wá jẹ́ wípé orílẹ̀-èdè tó jẹ́ wípé Olódùmarè ṣàánú fún kí gan ni ìbá tiẹ̀ wá kù lára orílẹ̀-èdè eléyìí kówó tọ̀hún kówó tọ̀hún gbowó tó sì wá jẹ́ wípé lórí gbogbo ẹ̀ náà lórí ìwà àbàjẹ́ òní pẹ̀lú iléeṣẹ́ yìí àwọn wo ni wọ́n gbà síbẹ̀, kí ni èròǹgbà rẹ̀ láti dá iléeṣẹ́ yìí sílẹ̀, kí gan ni kọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà ò máa retí gẹ́gẹ́ bí tí ó jẹ́ àbájáde lẹ́yìn àbálọ àbábọ̀ tó dáwọn kan ti ń sọ pé ó ṣeé ṣe ká má tún gbọ́ nǹkan kan lórí ẹ̀ mọ̀ pé ìmíì tún fẹ̀ bọ́ ta.
1: Láfikún rẹ̀ amòfin nígbà tí ICPC ń jábọ̀ tiwọn tí wọ́n ní wọ́n clear iléeṣẹ́ rẹ̀ gbọ̀wọ́ wọn mọ́ tí wọ́n sì sọ pé alàgbà DG yìí o pé ọwọ́ rẹ̀ ò mọ́ ní ti ṣùgbọ́n Adeyemi wọn ni ó tàgùn láti ìgbìmọ̀ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin kejì ó wá sọ̀rọ̀ kan ó ní ẹ wá o àní ẹgẹ́ á ṣe kínní ìgbàǹgbà sẹ́ẹ̀ ó pún ìyẹrìn ní ẹgẹ́ á fi ṣe kí gbogbo ayé jọmọ́ bá wa wò ó ṣó sì ní nǹkan tó arákùnrin yìí ní tí wọn ò tí fún láǹfààní àti sọ àbí pẹ̀lú gbogbo tó ń sọ bí pé òun ò jẹ̀bi ẹ jẹ́ káwọn aráàlú wà ń bẹ̀ kó mọ̀ jẹ́ ìdákọ́ńkọ́ kí lè rí sí i.
2: Ẹ ṣeun Atọ́kùn tẹ́ ẹ bá gbàgbé a ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ mo dẹ̀ sọ fún yín mo ní ọ́fíìsà rẹ ó ti so ICPC lọ́wọ́ sẹ́yìn bẹ́ẹ̀ náà ló ti so ọwọ́ House of Reps sẹ́yìn nítorí kó tó di pé wọ́n set up panel wọn not to absorb Gbajàbíàmílà of any blame. A ní Nàìjíríà tí president nírú agbára tó ń lóhun ní body language ẹ̀ òun làwọn agencies àti institutions tó ń ṣiṣẹ́ lábẹ́ náà wọ́n máa follow. Ẹ foríjì mi. Now ohun tá a rí pẹ̀lú ICPC ẹ jọ ẹ jẹ́ ń bèrè lọ́wọ́ yín nǹkan tuntun wo òun náà gbé wá fún wa ǹjẹ́ ohun tó wá sọ fún wa yìí ǹjẹ́ kò ń ṣe ohun táwa tiẹ̀ ti mọ̀ kó tó di pé wọ́n set up panel ilé ìtàn láwọn ń sọ ń sìn pé ó tún ní two other agencies tó set up àwa ti mọ̀ yẹn náà tipẹ́tipẹ́ láti mọ̀ yẹn kó tó di pé ó set up panel yẹn làwa ti mọ̀ yẹn. So they have not come with anything new but ohun tí ó wá hàn gbangba gbangba si gbogbo agbaye nsin ohun ni pe ICPC won se ise to dara rara e je fun yin lapere awon na bi president or following the president's stead won ni presidency o je bi sugbon oro 400 million ton ni won gbe fun bajabi amila won lawon o ti yeye wo awon yi igbese step ba ti yeye wo bawo le se wa absorb presidency of any blame question mark come a lo wa mo ma dawun yen fun emi eyin ati gbogbo awon ara ilu yoku ah o ye ke ru ba wa o pelu report ti ICPC gbe jade yi se wi pe awon eyan kan won kan le dede jade kan de wonu system government bi Adeyemi se wo yi ko de operate lo bo ti se operate yen iyen mi pe ah safe ah ni joba niyan ilu to ye pe awon terrorists bandits ati kidnappers ton operate bo ti se won yi ohun ni system government wa as porous as ICPC has established iyen mi pe ah safe ta ba ri terrorist bandit kidnapper to kawe dada o le make inroad into the system to ma wa je pe awon ni o tun wa ma dari wa awon terrorist bandit it is an indictment on the government any one individual ICPC ni ko si kankan na won osise ijoba to lowo nbe o ohun nikan ni o o de wonu le o l'office ni secretariat o ni account pelu CBN o se awon bank account e gba mi bi gba teyan gba security guard sile to wa ni o le wole wa keru won ni security nko won ni o lo jeun ni songo ngba ta won o le de ni abi se lo sun lo o mo gogoro yo o wa sun lo ko mo gba ton sise nkan ti federal government ti so fun wa pe won se ni e and that is scary very scary so ICPC report has not given us anything new ta mo tele as a matter of fact to ba je pe joba fun won lowo lati conduct investigation yi o ye ki joba gba owo e pada lowo won they have not done anything mo se nkokon because ibi ton boro yi lo ibi ton ma sare tete wa bon se ma boju e mole oro to wa ki lo de ani Adeyemi to lo guilty oni egbe mi si gbogbo aye ti ma gbo mi e je ki so tenu mi eyin ninu egba e lo interview e in camera se bo se ni e no there is a lot that meets the eye
1: amupin yomi ogolola ejare ipinle osun lori oro igbese ti ajo EFCC igbe lati igbese le asun ipinle osun ti on ti pa na won mu kokoro dani nibi ti nkan deduro awon ara ilu bere si ni soro si oga agba ajo EFCC won ninu bi on ya sugba are Bola Tinubu awon ti gbe pase pe oya ki on lo gbese won kuro nbe won ni are yowo kila nkan awon o mo npa igbese EFCC o lati igbese le asun osun o pe koda o ku die ka to egbe yin amupin awon agbejoro gbugbo na ni on satile ngba igbese ti Tinubu gbe o da fun bi o se benu atelu igbese EFCC yi beni egbe APC so Fadeleke pe iwo na ya toro dariji lo wa Tinubu Atoyetola lori esun pe awon ni mo npa bi on se igbese le asun yi nti awon kan wa tun so ni pe niba EFCC awon ri pe won se asise pelu asiko ti an gbe ese le asun osun sugbon bi are na se pase pe e lo freeze egbese ku nbe pe se are gan ni agbara yi lori EFCC ati pe se o dabi pe are gan won pase wa fun EFCC pe
0: owo agbara ajo EFCC o mo igbese to ye ti won gbe
2: atokun sheri oro to wa nle yi ohun loro ta tin so tipe tipe igba ti Obama to wa South Africa mo ro pe Ghana lo lo ngba yen o soro kan fun won o ni eyin Africans e ma wa powerful people e wa powerful institutions ohun le fi le ni lo si waju te ba wa powerful people iru eyin le mamada e je kin so nkan fun yin e awon obi wa teyan ba bimo to ba fe we omo yen won ma nwa ike nla kan won a fi ma we to ba fi koko we gbogbo awon e to jade lara e jade se mo po ma doti kon to di pon wa we mo boya pelu mi keji abo mi keta nje igba ti won ba fe da omi akoko ton koko fi we omo yen nu so to kon danu pelu omo you don't throw away the baby with the bath water lotito ati lododo intention president may be altruistic may nimolo may be altruistic pe o ni erongba to da pelu action to take yen sugbon ofin ogba laye lati se be ibikibi ti ofin ba ti wa pe bayi ni ke sese ohun yi o discretion ko le override e now ise buruku ti EFCC lo je ti are ba fe correct e o se mi lanu gbogbo tori pe nisin oju ti mo fi nwo gbogbo awon ton pe ni special advisors senior advocate of advisor abi gbogbo awon nkan ton ma npe oruko ton pe won they have all proven that they have just chopping Nigeria's money
0: eja lo sojo oja mufin eja yara lo sojo oja ka padade a pada bo iroyin baba friend don tell si oja
3: aseju ni ka gbe si radio mi 32 fm ti wa oke.
4: No, mommy, this medicine is smelling and yucky.
5: Come on, just try to.
6: Mommy and daughter still struggling over this medicine palaver.
5: Kiki just doesn't like taking medicine.
6: Oh, have you tried Moxie? Moxie is a range of children's medicines that children love and won't resist. It works fast and tastes great.
7: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and chlorpheniramine. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
8: Babe, why are you frowning for me now?
9: Woman, make noodles for me.
8: Hey, this woman. Okay, how do you want it?
9: I want it as it is hot. Let it burst my brain.
8: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
10: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
11: Afiju woja wanrin bendeke obun woja pa sio obun sio ni o reru afiju wole sebi ton dale si ohun wa bojumo o ti di wa odaran ni ipinle oyo ka jewi ole suku agbado ora omi ohun be ba bo le soju titi lai bikita ka dale soju agbara lai nani akoba ti o teyen eyo ayika tun mo toni toni ohun agbegbe to dun wo ni mu idagbasoke bawujo ajo tin receive owo fun ofin ohun igbofinro ni ipinle oyo oyo state rule of law enforcement authority in Ketata o ajati o sonu ni ki gbo fere olode

0: 32FM,
1: 94.9. Ẹ káàbọ̀ padà sórí ìròyìn Bàbá Vendo. Amòfin Yomi Ogunlọla.
2: Atọ́kùn.
1: Ẹ bá wa gúnlẹ̀ lórí ọ̀rọ̀.
3: Ẹ bá wa ṣe pàápàá àsìkò wa ti lọ.
2: Now, ohun tẹ́mi rí tí ààrẹ ṣe is just to get cheap publicity. Nítorí tí òfin bá ti kọ bá a ti ṣe máa ṣe nǹkan, ẹnì kankan ò gbọ́dọ̀ gba ọ̀nà míì láti ṣe. Section 39 of the Economic and Financial Crimes Commission Act. Ó ti gbé EFCC sí abẹ́ Office Attorney General. Supervisory jurisdiction of that commission is with the Attorney General of the Federation. So President kọ́ ló ní agbára láti lọ ṣe nǹkan tó ṣe. The only agbára tó wà fún President lábẹ́ EFCC Act, apart from Section 2, Subsection 3 of the EFCC Act, tó fún lágbára láti yan àwọn kọ̀ọ̀kan nínú commission yẹn. Subsection 2 of Section 3, òun ni ibi tí President ti lè act the removal of any member for inability to discharge the functions of his office or for misconduct, or if the president is satisfied that it is not in the interest of the commission or the interest of the public that the member should continue to be in office. Ohun tí Olúkáyọ̀dé ṣe àbí Olúkóròdé ni mi ò mọ èyí tó ń jẹ́. Kò yàtọ̀ sóhun tí Emefiele ṣe o. So agbára yìí òun ló yẹ kí President lò.
3: Ẹ ṣeun amòfin.
2: Section 3, Subsection 2 of the EFCC Act. Kò ṣe pé kó interfere pẹ̀lú iṣẹ́ EFCC. Torí ohun tó ṣe yìí sì, ó ti ba orúkọ EFCC jẹ́ o.
3: Ẹ ṣeun amòfin.
2: Òun tẹ́ máa gbọ́ ń bẹ̀ sí.
3: Ẹ ṣeun.
2: Òun ni pé EFCC is under the control of the president.
3: Àdúpẹ́ ìṣẹ́jú péréte náà la fi mú ìpè báyìí torí aláwọn iṣẹ́ míì tí a tún fi jẹ́ 0705-5000-949 tàbí 0809-7000-949. Hello, ẹ káàárọ̀ o.
4: Hello, ẹ káàárọ̀ àǹtí.
3: Yes, ma.
4: Ẹ káàárọ̀ Pàtẹ́ Pítọ̀.
1: Ẹ káàárọ̀ ma.
4: Ẹ kú èso.
1: Yes, ma.
4: Pàtẹ́ Pítọ̀ ẹ̀ mọ̀ ní jóná. Ìyá Elizabeth ni látọjọ́. Ẹ dákun ṣé ìjọba náà ni wọ́n ṣe lórílẹ̀-èdè. A ṣèjọ ṣé abẹ́ ìjọba la wà báyìí. Nígbà tí ẹnìkan tó ṣe tó níléeṣẹ́ ayédèrú mẹ́ta, àti wá ń sọ láti bí ọ̀sẹ̀ méjì ní ìsìn kò sí ìlójútùú. Ṣé òun nìkan ló dá iléeṣẹ́ ayédèrú yẹn sílẹ̀?
3: Ìbéèrè tó yẹ a máa tún bíra wa náà tún nù. Hello, lápá bí ẹ káàárọ̀.
5: Hello, ẹ káàárọ̀.
3: Yes, sir, orúkọ yín àti ibi tẹ́ ti pé.
5: Yóò láti airport.
3: Gbàngbọ̀ yín sàn.
5: Pàtí ọ̀sùn tó ṣẹlẹ̀ àti ààrẹ bá ààrẹ ṣe. Láti ìjẹta mo ti ń kú pé kí ààrẹ ọ̀dá sí. Ọ̀rọ̀ Adeleke náà ni nígbà ìjọba ìsìn sí tọ́fẹ́ sí Tóyìntọ́ lágbàmọ́ lọ. Bí wọ́n ṣe sọ fún àwọn anẹ́kì náà nìyẹn, bá Adeleke ọ̀gbọ́dọ̀ dìbò pé kò níwèé ẹ̀rí. Wọ́n nígbà tí Buhari bú sí lójú ẹsẹ̀ ní ìdá Buhari sọ fún wọn pé ẹ sílẹ̀ yìí dìbò.
3: Ẹ ṣeun àdúpẹ́. Plus 2349062009. Gbogbo àwọn tó wà lójú òpó ayélujára chemchem bí
1: òṣèlú àdúpẹ́.
3: Bẹ́ẹ̀ni àmì mo gbàgbé pé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí
1: 29 August
3: àyájọ́ àmàlà ní 1,000,000 òun náà láàfin ra tíkẹ́ẹ̀tì. Tẹ bá fẹ́ béèrè ìbéèrè tàbí ẹni nǹkan kan míì, ẹjẹ́ á béèrè lórí nọ́mbà 0806-218-5194 0806-218-5194. Kájọ kóra jọ papọ̀ jẹ́ àmàlà ìyá Ọ̀yọ́, ìyá Adija Lámàlà
1: ní
3: Àkàdé Ọ̀yọ́ àti Bíbìrì ní Òkè Àdó. Mo jẹ́ gbẹ̀gìrì lẹ̀yìn fẹ́ fi jẹ titi yín, mo sì jẹ́ pé omi ọbẹ̀ náà lẹ fẹ́ kan fi
1: ṣàpọ̀ àbùlá ni gbẹ̀gìrì àti wéédú.
3: Ó wà pọ̀ mọ́lẹ̀ yín fẹ́ ni àbẹ́ ja. egberun meta naira
1: won oh my god oh my god o debe o dabi kin sun wa sibi oni
3: yo ba wa layo ati
1: amen
3: a ni ri dubai na lo lori royin baba fendo fun ti ta ro yi e se gbogbo eyin te ti ba wa da si gbogbo bi te ti nwo ra card pe agba no ni wo se yin eyin te si mo wa na te nsure fun wa o ise ti no ni darun
1: amen
3: oni ni jimo o lori le de nigeria awan de mo sa sire an ro duo le bayi
1: alole ni
3: ko fi be ni ala lo le ni titi igba mi ta tun ma pade ara wa a ni san ko fora wa olubi npe fatoyin loko mi a bi jimo
1: oda ko je bi ari mo fun taro yi titi igba mi ta tun pade peter olasupo captain peter onduru ko temi

0: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláì. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Kò ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32 FM 94.9, à ń fẹ̀rín gba gbogbo.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọwọ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
4: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mokola road ní vesinari bus stop àti àpáta ẹ lè pè wá sórí
6: 0707 460 3919.
7: ó lè mọ lójú lóòótọ́ ṣùgbọ́n lílo hypo toilet cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
8: bẹ́ẹ̀ ni

09062 odometer 949 pẹ̀lú 07055 odometer 949. Àwọn nọ́mbà ń wọlé ni sórí ètò yìí. Dàbí pé níjà ọ̀dọ́là ò ní pé bá a bá ń gbọ́ àátúmọ̀ rí nǹkan kan àbómi ẹ̀kọ́ tí ó tún wúlò fún ni lórí àwọn nǹkan tí ń fàjà tí ń fa kọ́kọ́ àtìyàwó di pé à ń pín gààrí. Bó ti wà ń lìkì náà ló wà ń gbangba. Bó ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ó ṣeéṣe kó túmọ̀ ṣẹlẹ̀ ń bòmí ẹ̀. Àrírú eléèrí àfi dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni. Ìjà ọ̀dọ́là 09062 odometer 949.

09062 Dometa 949. Bẹ́ẹ̀ tí ń gbọ́ mi náà ni wọ́n sì mí lẹ̀ lórí Facebook àti YouTube ilé iṣẹ́ wa. 32FM 949 fẹ̀yìn ẹ̀. 32FM 949 fẹ̀yìn ẹ̀ ni lórí Facebook pẹ̀lú YouTube wa. Lọ́mọ wò mí ń bẹ̀ kẹ́ ẹ máa fi kọ́mẹ̀ntì yín lẹ́bẹ̀. Orí YouTube 32FM 949 fẹ̀yìn ẹ̀ pẹ̀lú Facebook náà. 32FM 949 fẹ̀yìn ẹ̀ níbẹ̀. Mo ti ń rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń wò mí. Ẹni ọ̀rọ̀ jọ dà yín pọ̀ wọn já gbọ́ làárọ̀ yìí. 07055 odometa 949 07055 odometa 949 pẹ̀lú 08097 odometa 949.

0: n lẹ ti gbọ o bàbá náà fari rí ẹ
1: alágbàláyé ẹrọra
0: iléeṣẹ rédíò 32 fm ló pàtẹ kiní tà ń sọ yìí àṣẹlẹsìn ọdún ìlà tún gbé dé àmàlàfẹ 2026 ẹ̀yìn tí apá iléeṣẹ́ yóò bá ká àwa kìí ṣe ẹ̀yìn tá a bá ti náwó sí àfẹ́ ṣe kò lè nítumọ̀ dáadáa ni ẹ mọ tí iléeṣẹ́ rédíò 32 fm bẹ́ẹ̀ ẹlòmíì lè máa wòkà àmàlà wọn wà tún máa ṣé wọn ẹ bá roru ẹ àjẹpẹ kò tí ì wá bí ètò wa rí kankan rínú.

ọjọ́ náà a jàmọ̀ látàyà. Ní Recreation Club ní Adamasin Gbàǹbàdàn, Recreation Club gangan nínú ibẹ̀ gangan. Ẹ ti rí bí ọgbà gbẹ tẹ́jú dáadáa. Àwọn iléeṣẹ́ tá a jọ dòwòpọ̀ dasẹ́pọ̀ yí gbogbo ẹ̀ papọ̀ fún tọdún yìí ó lágbá díẹ̀. Ọlọ́run ọba lójó rí bẹ́ẹ̀ ọjọ́ náà bí ó ti rí ó dọwọ́ Ọlọ́run. Àwọn òṣìṣẹ́ elétò ààbò gbó wọn ni wọ́n ti gba invitation bí wọ́n ó ṣe bá wa dúró yí gbogbo bẹ̀ ká. Àwọn ti elétò ìlera náà àti gbogbo wọn ti rẹ́dì pé ó dá ọjọ́ náà wọ́n ti sí ilé ẹ̀ fún yín tàí tó ẹ̀fẹ̀. Ni wọ́n ṣe wà pé àti ẹ̀wà jàmọ̀là gan débi pé ọgbọ́n ètò ti tò ẹ má jẹ́ ń tàn yín. Àti jíjẹ àti mímu àti gbogbo bá ṣe ṣe tí gbogbo sì àbẹ̀ ó fi pọ̀. Àwọn olórin onígbogbo ẹ̀ oní oríṣiríṣi nǹkan ní àárín ń bẹ̀ lọ́jọ́ náà. Àbẹ́ ra tíkẹ́ẹ̀tì náà bóyá o ti ẹ̀fẹ́ ra tíkẹ́ẹ̀tì ó fẹ́ wùrà pó dáa ẹ bá ń a lórí ètò ẹ bá ń fáwọn èèyàn kí wọn ó fi wá bẹ̀. Bàbá ẹ̀ pé bàbá eléyìí ẹ bá ń mo fẹ́ ra tíkẹ́ẹ̀tì mẹ́wàá ẹ bá ń sáfáwọn èèyàn ṣe bí 3,000 kan ẹ bá ra 20 mo fẹ́ ra 5 ẹ bá ń fáwọn èèyàn kí wọn ó ti ẹ̀ káwọn náà ó lè lọ kan lè jẹun bẹ̀ lọ́jọ́ náà. O le pe mi lẹyin eto o ba jori eto lo fe ati bo 08066649999 number wo ki lu mo nu pe mi o message ke baba bo mo ti fe se mo fe mi 08066649999 o ba ra ticket 100 fun yan e ko tin to buru nbe. Mo ń lọ láàárọ̀ yìí kí n lè padà bó bá dọ̀là láago mọ́kànlá pítọ̀ lásùpọ̀ mi lé mẹ̀rọ òṣèlú àwọn eléyìí ayayaya àjẹ̀ ń wí jù bá ń lọ kó má lọ dàbí àìsà fèsì tó bí lọ́bọ̀ ògúnṣínà mò ń jẹ́ wọ̀kìlú mọ̀ pítọ̀ lásùpọ̀ ti kóròyìn déré gbogbo di ní ọ̀la ò láago mọ́kànlá nọ́mbà náà lè pè mí o lè mẹ́sẹ̀jì mi náà lórí whatsapp ó fẹ́ ra tíkẹ́ẹ̀tì pípàbọ̀ fún àwọn èèyàn lórí ètò tíkẹ́ẹ̀tì àmọ̀là yìí 3,000 nìkan lè ra mẹ́wọ̀ọ́ lè rà jù bẹ́ẹ̀ lọ eré gbogbo dọ̀là láago mọ́kànlá wọ́ kìlú mọ́ ó dàbọ̀.

0: 32 FM 94.9. Aye, Jireko Soko is my name.
1: Ṣe ló lè rẹ sí sá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnú kiri gbé sí 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Show me your 32.
3: Ọ̀gádà ẹ wá ẹ má wọrí ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ wọrí. Lọ́kadà tó ń lọ iPhone 12 nílò ní ọ̀yá rán.
4: This skit was performed by Goroso Ekiti.
5: 32 FM 94.9.
6: Ẹ̀tẹ́ ti lè kú láti gbọ́ ìròyìn tó ń lọ lágbàáyé. Àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.

Àjọ ICPC ní Jákòdì mímọ̀ wípé àwọn ti ṣàwárí àwọn ayédèrú àjọ méjì mìíràn tí wọ́n fẹ̀sùn kàn wípé Adéníyí Adéyẹmí eléyìí ti ọ̀rọ̀ ń bẹ lórí rẹ̀ lórí àjọ ti PFIPC ló tún da àjọ náà sílẹ̀. Àjọ ICPC jẹ́ mímọ̀ wípé àwọn ti ṣàwárí àwọn ibi tí kùdìẹ̀kudiẹ ti wà tí àlàfo ti lanu eléyìí tó fà á tí àwọn ìlànà jìbìtì ọ̀hún fi wáyé jákèjádò àwọn ẹ̀ka ìjọba kan àti àwọn àjọ kan tó jẹ́ tìjọba. Alága àjọ ICPC ọmọwé Musa Adamu Aliu ẹni tó sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wúrọ̀ rẹ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn lẹ́yìn eléyìí tó fi ààbọ̀ ìwádìí ṣọwọ́ sáàrẹ̀ Bọ́lá Tinubu níbùdó ààrẹ nílùú Àbújá. Aliu ẹni tó jẹ́ ọdún mọ̀ wípé ààbọ̀ ìwádìí ọ̀hún ni àwọn fi ṣọwọ́ ní gẹ́gẹ́ ọgbọ̀njọ́ lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún àjọ náà láti ṣe ìwádìí àwọn tó ṣẹlẹ̀ pẹ̀lú ayédèrú àjọ eléyìí tí Adéníyí Adéyẹmí ṣàgbékalẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí ó ṣàlàyé pé ìwádìí ọ̀hún fi hàn wípé Adéyẹmí ló jẹ́ pé ìjọba àpapọ̀ tàbí àjọ kankan tó jẹ́ tìjọba àpapọ̀ kò yán sí ipò kankan. Bákan náà ló jẹ́ pé àjọ tó pè ní PFIPC ní òfin tàbí àṣẹ ìjọba kankan kò lú lóǹtẹ̀. Orúkọ àwọn àjọ méjì mìíràn eléyìí tí wọ́n torí wípé ayédèrú àjọ ni wọn kò tíì jẹ́ kó di mímọ̀ fáwọn aráàlú lásìkò tá à ń kó ìròyìn yìí jọ. Rìkẹ́tù àgbà yanyan fúnléeṣẹ́ ọlọ́pàá Ọlátúnjì Rilwan Disu òun náà ló ti buwọ́lu ìṣípòrọ́pọ̀ gbígbé àwọn kọmíṣánná ọlọ́pàá lọ sí àwọn iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìpínlẹ̀ kan àti àwọn ẹ̀ka mìíràn tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìròyìn fi hàn wípé ìgbésẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn tí rìkẹ́tù àgbà yanyan iléeṣẹ́ ọlọ́pàá buwọ́lu àbá tí àjọ tó mójútó iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti dá. Iléeṣẹ́ ọlọ́pàá ní ẹ̀ta àjọ dìímọ̀ wípé ìṣípòrọ́pọ̀ ọ̀hún náà ló wáyé lójú ọ̀nà àti mukọ́wọ́ ṣe yá sí àti láti pé àwọn adarí ṣohun tó tọ́ àti èyí tó yẹ nínú àtúnṣe àti ìṣípòrọ́pọ̀ tó ń lọ lọ́wọ́ ní iléeṣẹ́ ọlọ́pàá. Gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá Iniedu Okukon eléyìí tó fi síta ó jẹ́ ọdún mọ̀ pé àwọn kọmíṣánná ọlọ́pàá tuntun eléyìí tí wọ́n gbé lọ sáwọn ìpínlẹ̀ látàrí àfọlábí Wilfred Olútòkunbọ̀ Abia Ayọ̀dèjì Ìpànìyàn lọ sí Plateau Saka Adéwálé Ajáò lọ sí Bayelsa àti àjọ Godfrey Odren Anambra. Èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ìròyìn ti jẹ́ kòdì mímọ̀ kan ti fara ṣèṣe yánnayànna nínú ìjàmbá iná ọkọ̀ elépo tó wáyé lásìkò tí ọkọ̀ elépo ọ̀hún tó ń já epo nílé epo kan tó wà ní tòsí iléeṣẹ́ àjọ eléyìí tó ń gbowó orí fúnjọba lólùlulẹ̀ wa Abuja ìyẹn ní area 3 Gariki Abuja. Àjọ iléeṣẹ́ panápaná fìdí rẹ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé látàrí bí ọkọ̀ elépo eléyìí tí ó gbé epo bẹntiró tó ń lọ bí jálá 100,000 liters tó ń já epo nílé epo ọ̀hún. Àwọn wa fikun pé èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ó fara ṣèṣe yánnayànna nínú ìjàmbá iná náà ìyẹn tó jẹ́ àwọn panápaná. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lónìí lólu iléeṣẹ́ àwọn panápaná nílẹ̀ yìí netkaba wípé ìjàmbá iná ọ̀hún lásìkò tó wáyé òun náà ni àwọn gbìyànjú táwọn ti ṣe àṣeyọrí láti pa iná náà lẹ́yìn tí àwọn gba ìpè pàjáwìrì. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ panápaná ṣe wí wọn ni ìjàmbá iná ọ̀hún ó fọwọ́ ba eré alájà mẹ́ta eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ eléyìí tó ń gba owó orí wọlé fúnjọba. Lára àwọn tó fara ṣèṣe yánnayànna ọ̀hún òun náà ni àjọ torí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìyẹn ọkọ̀ ògbókùúgbàláàyè wọn ni wọ́n ti fi gbé àwọn èèyàn náà lọ sí ilé ìwòsàn tó wà nítòsí láti gba ìtọ́jú tó péye.

0: we arabirin omo orilede nigeria kan abigail martin satoko re ni ti nfo fayo lasiko eleyi ti won ki omo won tutun akobi won jojolo ton ki kaabo sinu aye leyin odide odun merin lagbako eleyi ti o fi se igbeyawo ti won ko tete romo bi arabirin abigail martins ona lo kede re lori aye lujara lasiko to fi awon poran kan sita to sin dupe lowo olorun latari awon ti oju re ri ati bo se popin si diduro lati ma wa omo fodidi odun merinla nse lo salaye awon ti oju re ri awon ireti re fun omo tuntun jojulu ohun ati bi orisirisi awon oko oro ti se ba ohun latodo awon eyan latari asiko ti ohun fi nduro wa omo lasiko igbeyawo ohun ṣugbọn ti ohun ni suru to n sera wo ebe si olorun wa ko wi pe ohun dupe lowo olorun bakan na ni o soro to si je ko di mimo wi pe ohun tun ro awon araalu to n ti awon molebi atore lati darapo mo ohun lati jo dupe papo lowo olorun lóni lójú òwòye bí nǹkan ṣe ń lọ láwọn ọjà wa akọ̀ròyìn wa nìkànnì 32fm 84.9 ikimota ayomide ṣàbẹ̀wò sí gbajúgbajà ọjà ìsọ̀ọ̀kẹ́ nínú ọjà ògùnpa nílùú ìbàdàn láti jẹ́ ká mọ bóòní wọ́n ṣe ń ta ike báyìí àti èlò olóbádé ní ẹlẹ́yọ àti ẹni tí ó bá rà á ní àrà tún ta.
1: Inú ọjà ògùnpa ni a wà. Oríṣiríṣi nǹkan ni wọ́n ń tà nínú ọjà. Ìsọ ike ni mo wà ní ògùnpa. Ẹ jẹ́ ká lọ sọ́jà.
2: Ìyẹn kọ́ ló wà ń bẹ̀ ọ́. In fact, àwọn tó jẹ́ àgbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ike, wọ́n ti fi ṣe nǹkan gan-an, wọ́n ń rere gan-an bẹ̀. Ṣùgbọ́n báyìí ó ti di wípé ní ti ọjà ike ni o, kọ́ máa fi bí 100 naira tájà 10,000. Ní ti ọjà ike kọ́ máa fi bí 200 naira tájà 10,000. Wọ́n ti bàjẹ́ but àwọn tó rí wọn pé wọn ní fi àyè sílẹ̀ wọn kì àwọn tó rí wọn pé tọ́mọ nǹkan tó ń ṣe wọn kì ń fi àyè sílẹ̀ pé káwọn wá jẹ gbèsè because ẹni tó bá wà àkàǹtébù nígbà tó bá délé tó èèyàn máa kọ nǹkan tó kà sílẹ̀ tó tà á kọ sílẹ̀ but báyìí ẹni tó wà kàǹté yóò fi ọpọlọ yóò fi ṣiṣẹ́.
3: Pé kó bá dẹ̀ ṣe ń léwó sí lọ́jà náà máa máa léwó sí because most products àwọn òyìnbó ló ṣe ṣóye yín so epo náà fi ń produce lépo àti dísù bá ṣe ń léwó sí lọ́jà náà ṣe máa máa léwó sí iṣẹ́ tí ò ní títẹ̀ èyí ò mọ̀ forí ti wọn.
0: Ìròyìn ló ń dé sẹ́tì gbòòyìn láti kàn ní 32fm 94.9 ta kalẹ̀ sí laughter house orí òkè tí ń ti premier mọ́kọ́lá ìbàdàn ìròyìn ilẹ̀ òkèrè. Kò dín ní èèyàn méje eléyìí tó ti dágbére fáyé pẹ̀lúgbà òṣè nílẹ̀ ti Thailand lẹ́yìn tí ọmọkùnrin kékeré kan tí wọ́n fẹ̀sùn kàn wípé ń ṣe lóyìnbọn lu àwọn òbí rẹ̀ àgbà àti àwọn olùkọ́ rẹ̀ kan. Afurasí ọmọkùnrin ayìnbọn ọmọ ọdún mẹ́rìnlá ọ̀hún òun náà ni ẹjọ́ di mímọ̀ wípé òun náà ti padà dágbére fáyé pẹ̀lúgbà òṣè. Ìròyìn jẹ́ di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ obìnrin kan òun náà ló sá kúrò nílé ẹ̀kọ́ ọ̀hún ìyẹn ní tòsí Bangkok ìyẹn ní olúùlú tilẹ̀ Thailand lẹ́yìn tí wọ́n rí bí ó ṣe yìnbọn lu olùkọ́ wọn. Akẹ́kọ̀ọ́ mìíràn jẹ́ di mímọ̀ wípé àtòun àti àwọn ọ̀rẹ́ òun ńṣe ni àwọn nílò láti fo ògiri ilé ẹ̀kọ́ náà lójú ọ̀nà àti sá àsálà fún ẹ̀mí àwọn. Àwọn aláṣẹ ni wọ́n sọ fáwọn aráàlú láti jìnnà gírígbé sí ọgbà ilé ẹ̀kọ́ náà látàrí pé àwọn tó ń dènà ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ ní ibùdó ọ̀hún látàrí lẹ́yìn ìyìnbọn lu àwọn èèyàn eléyìí tí ọmọkùnrin ọ̀hún ti ṣe. Wọ́n jọ dìímọ̀ wípé èyí ni ìgbà èkejì tí ìyìnbọn lu ni ó wáyé ní Thailand lọ́dún yìí bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe òfin eléyìí tó dènà níní ìbọn lákàtà ẹni lórílẹ̀‐èdè náà. Lágbo ìròyìn eré ìdárayá àjọ tó rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ ti Áfíríkà ìyẹn CAF ní àti buwọ́lu àtẹ̀jáde kan tájọ FIFA fi síta léyìí tí wọ́n fi gbà wípé àwọn ṣe àṣìṣe nínú ọwọ́ tí àwọn fi mú àbá kan eléyìí tí àwọn da èyí wáyé látàrí bí àjọ FIFA ṣe jẹ́ kó di mímọ̀ wípé àwọn sì ń gbájúmọ́ àtẹ̀rẹ̀ dájú lórí ìṣàkóso eré bọ́ọ̀lù kíkó àkóyawọ́ àti tẹ̀lé ìlànà tó tọ́ àti èyí tó yẹ ìgbésẹ̀ àjọ CAF lati gba idirebe ajo fifa wole ona lo waye nibi ipade ti o se pelu awon igbimo alase nibi ti o ti jo fowo so wopo se atileyin fun are ajo fifa Gianni Infantino be o ba gbagbe ajo fifa lo siso loju abako to mu awuyewuye dani ipe awon ta ipin idokowo idije fun awon oludokowo aladani lojo keje dini ogbon osu keje odun ta waye leyi to je pe aba ohun ona ni awon eyan kikabo pelu orisirisi awuye ati itako lagbo amuludun osere omo orilede Nigeria niyi Akimolayan ona ni o ti se awada ra webe si Peter Okoye iyen ti ko P Square lati te jeje die na lori ayelujara pelu bo se rogbo kuri ayelujara ki ere ohun tuntun iyen Colors of Fire ko ba le de itewogba ki awon ralu le mo nipa re lori ayelujara Akimolayan je ko di mimo ninu ira webe lori ayelujara ohun to fi pa case pe ki fun ohun na lanfani ki awon ralu le lanfani ati mo bi ere ohun se nlo ninu ere tuntun na una la tri bi osas igodaro uzo arukwe Akimolayan wa jo di mimo pe nse ni Peter ati P Square lo je ipinija fun ere ohun tuntun ohun latari bo se je pe nse ona ni awon eyan sa ntele awon oro kan to nfi sita lori aye lu jara papa awon asiri oro kan to ntu sita nipa ile ise orin ti P Square be ba ni royin yajo kan abomi te fe fi tu wa leti ele fi atejise yin sowo sori 0705 655 0949 0705 655 0949 abi news at 32fm.com.ng iroyin agbaye lede yoruba koni juba ilo kani 32fm 94.9 punto son tuni Peter Olasupo lo tin royin e ma ya se o

0: ọ̀gádà ẹ wá. Ẹ má wọrí, ẹ má wọrí, ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ ẹ̀ wọrí. Ọlọ́kadà tó ń lọ iPhone 12 mi lọ mi ò yára.
1: This skit was performed by Gorosau Ekiti.
2: 32 FM 94.9.

torí ìdí èyí ẹ máa múra lẹ̀ o kẹ́ ẹ máa múra lẹ̀ dáadáa láti rí dájú pé ẹ gba 6,000 naira ọ̀hún ẹ gbà á tí n bá ti béèrè béèrè. Agẹ̀ṣinkólé ìtàn tó dálé lórí ìlú kan bẹ náà ti ń jẹ́ lu Adéròmí. Ẹ rí pé Adéròmí ti kúrò nínú oko ọjọ́ sí Adéròmí ti di un ó ti di dáadáa. Àwọn ajẹnifẹ́ ni àwọn oríṣiríṣi ìwà bàjẹ́ jàǹdùkú tún ti ṣẹlẹ̀. Agẹ̀ṣinkólé ti padà dé o, ó ti ṣe wọ́n bí ọṣẹ́. Àmọ́ bọ́dún ọ̀hún ṣe ń yípo tí ń yípo ni wọ́n ń wá àwọn ọ̀nà láti rí dájú pé Agẹ̀ṣinkólé ò jáde mọ́ nítorí ìwà bàjẹ́. Àwọn ará bí wọ́n tún ṣe ìwà bàjẹ́ o, kò pẹ́ kò jìnà. Agẹ̀ṣinkólé tún ṣe bẹ́ẹ̀, ọ padà wá bá wọn. Nínú ìlú tí wọ́n ti ń wa kùsà, ó jẹ́ pé ohun tó yẹ kó jẹ́ fún tẹrú tọmọ, tolórí tẹlẹ̀mù, tọmọdé àtàlàgbà. Àwọn kan wá ń rọ dàsápò ara wọn. Ẹ ti mọ̀ pé corruption ti dé, àjẹbánu ti dé, àjẹ ẹ̀wẹ̀yìn ti dé, ìjẹ òfò. Ó ti dé, bó ṣe wà nígbà ni náà lọ́ wà lákòókò yìí. Ǹjẹ́ ṣájẹ Agẹ̀ṣinkólé ó padà wá àbí ò ní padà wá? Ohun tẹ́rẹ̀ ìtọ́ dálé lórí gan-an. Ó tún wá ní àwọn subplot kan tó ní í ṣe pẹ̀lú ìfẹ́. Àti pé báwo ni subplot yẹn ṣe connect mọ́ eré ọ̀hún gan fún alára rẹ̀? Ohun tá Agẹ̀ṣinkólé part 2 tó dálé lórí ni. Kí wá làwọn nǹkan tó work nípa Agẹ̀ṣinkólé part 2?

0: Radio me. 32 FM ti wa okay.
1: Tọ yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko akoko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
2: eto igbeyawo laye
3: ejowo eduro na jare
4: bi lo sele
3: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nko ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
1: ni tuto
3: ka sa so pe o ti ran won abi
1: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
5: e won lo tun je cdk e bayi
1: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
3: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti sọrọ ya bi
1: ah lati osu to koja ni mo ti ra won
3: oluso agunkan e so wa po
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestnight Bus Stop àti Àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
7: Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer. Antu phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri. Tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use. Tó fini lọ́kàn balẹ̀. Real phones for your phone repair. Phone unlocking, we are always there for you. Real phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House. Dùgbẹ̀ Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169. 0706-436-8169. Tàbí 0809-695-7878. 0809-695-7878. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.
8: Ẹyin bá ń sinmi.
9: It's okay.
8: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32FM949 fẹ̀yìn ẹ̀ àsápù.
9: Àsápù.
8: It's okay.
10: Kòkòkò báyìí ńlá rán fa àdìtí ajá tí ó sọnù ní kìí gbọ́ fèrè ọlọ́dẹ àdíá fún kọ̀lọ̀rọ̀ sí eléyìí tí ó lọ rí pàtẹ ọjà sójú títì ohun ojúru wọn bá ti rí dandan ni kírun wọn fara mọ ẹni tí pàtẹ sójú títì irú wọn nípa gidina àyíká tó dùn ún wò bójú rí ohun nílò àti bíbọ̀ gírí ọkọ̀ nírònà iná lòfin kò mẹ́nìọ̀ dá ìdá lòfin kò mẹ́nìọ̀ rọ àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law and Enforcement Authority ń ké tọ̀tọ̀ ẹ mọ́ pàtẹ sójú títì ma emi olaro ipinle oyo oni baje o.
11: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
12: It's about to go down.
3: What? Aww.
13: My love, what did happen?
3: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
13: Cancel this wedding.
14: Relax, everybody. Who said I must buy everything once?
13: I use CDK.
14: CDK?
13: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. That's CDK.
3: So all those things don't already dey house?
13: Abba, since last month.
3: Ah, pastor, continue the wedding.
15: Yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
6: Visit us at Mokola Road Veterinary Bus Stop and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
4: CDK! Pay small, small. Live BB!
16: Láyìíká wa ètò tó ń sinmi nígbẹ́rẹ́ ìpàkọ́ nípa ìmọ́tótó àyíká àti agbègbè wa lórí ìkànnì 32FM 94.9 fẹ̀yìn ẹ̀. Ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láàrin aago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí aago mẹ́sàn-án àárọ̀ 8:30 to 9 AM àríwọ̀ sí tinú ẹ̀gbin là wá iná ló ń wa so nídà láti gbé ìgbé ayé àlàáfíà bọ́lọ́wọ́ àìsàn àyíká gbọ́dọ̀ mọ́ ni gínigí bí ara ní un ká gbálẹ̀ gbádọ̀tí ká kó síbi tí ó yẹ láyìíká wa ká lọ́jú tó àgbàrá kí omi ó sàn geere láyìíká wa àgbájọwọ́ la fi ń ṣiṣẹ́ ọ̀yà bíjọba ṣe ní ojúṣe lórí ìmọ́tótó àyíká ni aráàlú náà nípa tí wọn ó kó bá a ṣe wá ran ni sọ́jà lọ́jọ́ mọ́ ran ni sílé ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láàrin aago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ lẹ́mọ̀ pàdé àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lè ṣe tó rí sí ọ̀rọ̀ àyíká lórí ètò yín ètò wa tá a pè ní láyìíká wa bí wọ́n ṣe mọ sọ ibi tí wọ́n bá iṣẹ́ de nípa ọ̀rọ̀ àyíká àti àyípadà ojú ọjọ́ tó ń ti àwọn tó rọ̀ mọ́ gbé tán bẹ̀ ni pé ẹ̀yin náà láǹfààní láti dá sí ètò bẹ́ẹ̀ ṣe máa béèrè lórí ohun tí ń jẹ yín lọ́k

agesin ko le la se be ta n gbe yewo eyin ti e tin pe wole lati je ebun abi e ni suru die si ni ninu awon nkan to work ninu agesin ko le mo ti so pe story yen o je le to familiar ti gbogbo wa mo ko si surprise kan to lo titi ninu story yen ko si surprise ki se on te wa wa surprised as expected eti mo wi pe bi ti story yi nlo leleyi to re mo pe at the end of the day leyin gbogbo e agesin ko le o pada wa na ni amo ona ti agesin ko le o gba wa ohun ni storytelling e le predict pe bayi ni o se wa bo ba de iru ose ni ti o se leleyi e le predict yen o wa unpredictable filmmaker mi wa le gbe ko so story yen lọ́nà ti agesin kole o fi padà wá kó má mú yín kẹ̀wò pé kí leléyìí ṣùgbọ́n nínú agesin kole ẹ máa rí effort yẹn nínú storytelling bí agesin kole ṣe padà wá kí wá làwọn nǹkan tó parapọ̀ mọ́ gbogbo kinní yìí tá a fi sọ wípé eléyìí kì í ṣeré o alákọ̀ọ́kọ́ òun ni ohun tá a lè pè ní òun ni cinematography báwo ni wọ́n ṣe lo cinematography láti tell stories nínú eré yìí wọ́n lo cinematography lọ́nà tí ó nítumọ̀ lọ́nà tí ó jọ ohun ìyàlẹ́nu bá a bá ní cinematography kò kàn ṣe pé a kàn da kámẹ́rà bolẹ̀ a kàn mọ́ fi kámẹ́rà gbé gbogbo

àwọn nǹkan tó tún work nínú eré yìí òun ni tí wọ́n ń pè ní costume design àwọn aṣọ tí wọ́n lò àwọn aṣọ tí wọ́n lò nínú eré agẹ̀ṣinkole part 2 àwọn aṣọ tó bá period yẹn náà mú ni ẹ ri pé ohun tí wọ́n ń pè ní film making film ensemble ni òwò mú ti ẹ wá kémi ó mú tèmi wá kí gbogbo wa ó jọ pàtọ pọ̀ sójú kan kó lè bá rù àwọn aṣọ tí wọ́n wọ̀ ó jẹ́ àwọn aṣọ tí wọ́n sọ story aṣọ tó bá period mu aṣọ tó fi character hàn nínú àwọn advantage àwọn iṣẹ́ tí aṣọ costume tó ń ṣe ni pé ó máa ń fi character hàn ó máa ń fi ẹ̀dá ìtàn hàn pé ẹ̀dá ìtàn yìí irú èèyàn báyìí ló jẹ́ onírú aṣọ tẹ́ bá lọ́rùn joyè tẹ́ ẹ̀ ní bá lọ́rùn ọba láéláé onírú aṣọ tẹ́ bá lọ́rùn ẹrú tẹ́ ẹ̀ ní bá lọ́rùn ẹlòmíì onírú aṣọ tẹ́ ẹ̀ bá lọ́rùn ẹni tí yà ń jẹ onírú aṣọ tẹ́ ẹ̀ bá lọ́rùn ọlọ́lá bẹ bá wo bàbá ẹ̀dá ìtàn tí arákùnrin yìí kí ló kọ rẹ̀ tí jẹ́ Gabriel Afolayan bẹ bá wo ẹ̀dá ìtàn tí ó ṣe nínú eré yìí bàbá tó bí lọ́mọ ìyá tó bí lọ́mọ ẹ wo irú àwọn aṣọ tí ń bẹ lọ́rùn wọn ẹ wo ìgbésí ayé wọn bó ṣe rí ẹ wo gbogbo ẹ̀ attention si detail nipa makeup e ba wo ere yi ati makeup e ri pe o wa attention ti won fi si detail yen ni agbara e wo eda itan ti ise ti mo gbagbe oruko eda itan yen ti Gabriel Afolayan se pe o clean shave ati run gbon ni o ati run ori ni o gbogbo e clean be ba wo dada e ri wi pe won fi yen so fun wa wi pe omo yi omo n gbajamo ni

0: Hello, e ka son. Hello. E ka son ma, oruko yin bi te tin pe?
1: Oruko wa ni Mrs. Rebose Barua. Lati Abeg Oke Padi.
0: Lati
1: Oke Padi.
0: Lati Oke Padi. Ere ti mo play tan yi, saworo ideni title e.
1: Ben.
0: Kini ibere meji ni ma bi yin lere te ba ti gba ibere mejeji. In fun yin ni ebun.
1: Okay.
0: Ibere akoko ni pe arabinrin tin soro yen ki loruko e da itan.
1: Omo lewa.
0: E fi towotowo e fi shima. Egba. Hello.
2: Hello.
0: E ka son sir, oruko yin bi te tin pe.
2: Iyadi ni tenu.
0: Kile pe?
2: Adeniyi ni lati Igboloyin.
0: Adeniyi lati Olomi.
2: Igboloyin.
0: Ehen, ki loruko e da itan yi ninu saworede.
2: Tinuola.
0: Tinuola, omo tani Tinuola.
2: Egbon lo jesi Balogun.
0: O loruko kan ti won pe te ba ranti ni pari ere yen won ni kini kan omo kini kan ti an pa njo si.
2: Asabi
0: ko ani kini kan omo kini kan ti an pa abi wo ni kini kan omo kini kan ti an pa njo si. Egba.
2: O to ko en lalude.
0: Oda, eshion. Number tell am fani ati pe 0705 5949 0809 7949. Eyan kon bembe. Hello, e ka son.
1: Hello, baba mi, e ka
0: son. Yes, ma, e ka son. Oruko yin bi te tin pe.
1: Mami abi ti lati labo.
0: Lati kile pe?
1: Lati labo.
0: Lati labo. Oruko ere yi saworo ide ni. Sengbo. Oruko ere yi saworo ide ni.
1: Saworo ide be.
0: Oruko ere on. Ki la won nkan ti won fi pe ilu etutu. Kini di ti won fi so wi pe kabiyesi ti o ba de ade ide. Won gbudo lu saworo ide. Ti saworo ide on ba wa fo lori yo ku. Kini di ti saworo ide won o fi fo oba lori.
1: Nítorí wípé kò gbọdọ̀ gbọ́ ìlú.
0: Kò gbọdọ̀ gbọ́ lù. Kábíyèsí a máa gbọ́ lù.
1: Gbọ́ ìlú ilẹ̀ àti pàápàá wípé oyè jẹ́ oyè tó tọ́ sí. Ó dẹ̀ yẹ kó ṣe ètùtù láti sí ọ̀rẹ́ tó ti rí.
0: Ẹ ti fẹ́ débẹ̀. Irú ètùtù wo ló yẹ kó ṣe? Kí nìdí tí ó fi fọ́ ọ lórí tí wọ́n bá lùlù yẹn létí ẹ̀?
1: Ibi tí yóò fi fọ́ lórí ni wípé yóò yẹ kí wọ́n ṣe ètùtù lù ní wọ́n fi ṣe.
0: Ó ní dáhùn béèrè yẹn.
1: Ó ti lé bàbá yẹn kúrò nílùú.
0: Ẹ dáhùn ẹ. Ẹ má bínú. Àwọn míì wà níbẹ̀ tí wọ́n fẹ́ pè wọlé. Ó ní nǹkan kan bẹ́ẹ̀ ni. Hello, ẹ ká san. Hello, ẹ ká san. Ẹkú ò ń bi ẹ̀rọ rédíò yín. Hello, ẹ ká san o. Ẹ ká san sá. Orúkọ yín bi tẹ ti ń pè wá.
3: Adé níyì.
0: Ó dà nínú eré yìí wọ́n lé àyànga lúkú nílùú ó wà nínú igbó. Nígbà tí àyàngalú kúrò nínú ìlú tó wà nínú igbó, àwọn ọ̀dọ́ lọ bá àyàngalú nínú igbó. Ta lo lórí ọ̀dọ́ tó mú wọn débẹ̀? Ta lo lórí ọ̀dọ́ tó ṣáájú wọn débẹ̀? Olórí ọ̀dọ́. Yẹmi Sódì mú. Ẹ ṣeun. Kí wá ni orúkọ ẹ̀dá ìtàn Yẹmi Sódì mú nínú eré yìí? Ó sì ọkàn yìí ti fò ó. Ẹ gbàǹjọ mi Fadíyà lorúkọ ẹ̀. Fadíyà. Ẹ ṣeun. bẹ ba ṣe n darapọ mọ wa ikọni 32 fm 949 94.9 lẹ ṣe bẹ tẹ n gbọ wa idi ṣọla ọrọ labi presenter lo kọ o si wun mi kin feyan ni ẹbun loni o amọ awọn beere to simple ti mo n beere yẹ si gba hello e ka san yes sir oruko ibi te tin pe
3: ibo lo n pe lati mo kola
0: ki le pe
3: ibo to lati mo kola
0: e daruko awọn omo meji ti won se koko julo ninu ere isaworo ide te ba ti si e ti si niyan awon omo meji kan be to jo omo kekere ni won ton wa pada dagba ton je gbogi laarin awon
3: e ati arapa
0: ki e poruko won lapeja awon mejeji
3: arese jabata ati arapa re gangan
0: arese ja kini
3: jabata
0: ati kini
3: alapare gangan
0: mo layo lati so fun yin pe ki se arese jabata ni bene arese jabata pata ari ese jabata firajaja yijan didijan fia abi diesin patakun abi diesin tatakun daga nibo ni judi mi si ni lohun jidadadadada jidadada jidan ifa ese ni o fi jabata

Hello, ẹ ká san orúkọ yín bí ẹ ti ń pè ó ti lọ ó ti wọ̀ mẹ́. Nọ́mbà tẹ́ pè sí 0705 5949 0809 7949 plus 2349 06 2949. Hello. Hi. Ẹ wo ọjọ́ tí ń ṣe bẹ́ẹ̀ ń lọ. Kédé ta gbéyàwó lónìí, agẹṣin kólé ni o. Ọba dọ̀sẹ̀ tó ń bọ̀, Lọ́lá Ilédùmarè ọba ti Mọ́lá Ṣọlá. Ọba tí sọ̀rọ̀ dọ̀rọ̀ fún gbogbo sọ sọ̀rọ̀. Ọba tí bẹ kí bẹbẹ ó tó máa bẹ àríró àlà ọba alálẹ̀dẹ ọ̀run Adigun Sánmà. Ọba aláṣẹ ẹ̀ka yí agbó kọjá ogbó. Akẹ́mọ bí ojú ọba ajífọbajẹ ajíròba lóyè ọba tí gbàdọ̀ balẹ̀ ọba atópa tó jí atókì atóbọ alágbára òní gbogbo lẹ̀kílẹ̀ aláàfin ọ̀run àti tayé lẹ́ẹ̀kan ṣoṣo. Bọ́ba Lọ́lá Olódùmarè lọ́sẹ̀ tí ń bọ̀. Eré mi látún láǹfààní àti gbéyẹ̀wò. Bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ ní léèyàn tí ó jowó mi for the first time. Àwọn èèyàn ti jẹ́ káàdì káàdì káàdì lọ títí. Oní ìtinú mi dùn tí mò ń béèrè àwọn ìbéèrè tó simple simple simple. Bọ́ba dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ń fún yín ní nǹkan ta lè pè lórí ìjó kékeré kan. Nínú mainframe production náà ni màá ti béèrè ìbéèrè lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ wo àwọn eré Bàbá TK Túndé Kẹ̀lá ní inú eré wọn kan ní ti mú ìbéèrè àmọ́ kò ní jẹ́ nínú ṣaworo ìdẹ́mọ́. Lọ́sẹ̀ tó lọ mo mú nínú màámi mainframe náà ni Bàbá Túndé Kẹ̀lá ní lọ́sẹ̀ yìí mo mú ṣaworo ìdẹ́. Lọ́sẹ̀ tó ń bọ̀ nínú eré wọn míì ní tún ti lọ mú. Bọ́ba di ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́hùn ní tó yà kúrò ní ọ̀dọ̀ wọn tí ń bọ̀ sapá ọ̀dọ̀ ẹlòmíì. Kò ní ju báyìí lọ lónìí. Agbé ṣetán lọ dáró. Àlùkò ṣetán lọ kò sùn lékeleke èmi ṣetán lónìí lọ kẹfun. Ogúnmọ́lá ṣe tiẹ̀ o níran Àbàdàn. Ọba tiẹ̀ lọ púpù pún níran Ondo. Ọba tiẹ̀ lọ ẹ wo Oríṣàbí. Agbòǹgbò Àkàlà òun náà ṣe tiẹ̀ níran Ẹ̀gbá. Nire nire là á sọ̀rọ̀ Atari. Nire nire là á sọ̀rọ̀ rẹ̀ sí. Ire lónìí orí yín àfiri. Inú ayọ̀ ìdùnnú. Inú re mo fínlẹ̀ sí lónìí. Nínú ẹ̀ náà ní ti pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀ Lọ́lá Ilédùmarè ọba mi. Ire lónìí orí yín àfiri. Ire o ẹ̀yin ara.

0: FM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
0: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn. Stay tuned to 32 FM 94.9.

0: protection that pays today. Call 0700 AXA Manta to get a motor insurance that pays. AXA, know you can.
1: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
2: Wàá mi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
2: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Moves must be made. My people just they work hard. Dreams and challenges motivate us. But

0: pẹ̀lú bí league orílẹ̀-èdè wa nigeria pẹ̀lú bí ó ṣe bẹ̀rẹ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́ta sásìkò eléyìí tá a wà yìí ní yẹn kó bá di lọ́jọ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n ní yẹn nínú oṣù eléyìí tá a wà nínú ẹ̀yìn gangan ìpàdé alápapọ̀ eléyìí tó máa ń wáyé ṣáájú sáà gbogbo nínú league orílẹ̀-èdè nigeria ó padà wáyé lénìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé ẹ̀ nílẹ̀ ìbàdàn bíbí òun náà ni kinní ọ̀hún sì ti wáyé níbi tí àjọ tó ń ṣàmójútó league orílẹ̀-èdè nigeria tí wọ́n ti padà yí ko tó bá wọn kọ̀ lọ́kàn òjọ̀ kan tán ṣe máa kojú ara wọn nínú league orílẹ̀-èdè nigeria fún ti sáà tá a wà yìí bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé fún ikọ̀ shooting stars ti wá nílẹ̀ ìbàdàn ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ilé ìtàwọn kọ́kọ́ gbá ní sáà tá a wà yìí nílé náà ti gba kojú ikọ̀ tó jẹ́ ṣẹ̀ṣẹ̀ dé yẹn ikọ̀ inter lagos òun náà ni ikọ̀ shooting stars ó kọ́kọ́ kojú nínú league orílẹ̀-èdè wa nigeria fún ti sáà tá a wà yìí bákan náà ẹ̀wẹ̀ ìdíje tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àwọn obìnrin wa nílẹ̀ lọ́wọ́ yẹn ìdíje wafcon ìpele ìsọ̀rí ìsọ̀rí ó padà wá sí òpin lánàá o nítorí pé nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ méjì lè tó kù ní ìpele ìsọ̀rí ìsọ̀rí tí wọ́n padà ó fi gbá gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ méjì lè tó kù tán lánàá ó ti wá ku ikọ̀ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣẹ́kù nínú ìdíje wafcon lọ́dún eléyìí tá a wọ́dẹ̀ pé a ti mọ àwọn tí ó máa kojú ara wọn ní ẹ̀ka bá sọ̀rọ̀ nípa ìpele quarter final ìdíje wafcon láti lọ mọ̀ àwọn ikọ̀ tí ó lọ ṣojú ilé adúláwọ̀ níyẹn nínú ìdíje tó ní ṣe pẹ̀lú ìdíje ìfẹ̀yẹ àgbáyé eléyìí tí ó wáyé kó bá di nínú oṣù kẹfà lọ́dún tó ń bọ̀ wọ́n ti padà kí wọn kojú àwọn lásìkò eléyìí tá a wọ orílẹ̀-èdè ivory coast àtàwọn àti orílẹ̀-èdè algeria àwọn náà kojú ara wọn ní yàbẹ̀ nígbà tó yẹ orílẹ̀-èdè morocco àtàwọn àti orílẹ̀-èdè south africa ìjà àgbà méjì ni ó jẹ́ ní ẹ bó bá ti ń di ní ọ̀la ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára míì ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè malawi àti orílẹ̀-èdè ghana kó tó wá di wípé ikọ̀ super falcons orílẹ̀-èdè wa nigeria àwọn náà padà káàdì kíní ọ̀hún lẹ̀ tó wípé orílẹ̀-èdè cameroon òun náà ni ikọ̀ super falcons orílẹ̀-èdè nigeria náà mọ̀ kojú ní ẹ nínú ìdíje wafcon bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ kátàkárà àti káràkátà àwọn agbábọ́ọ̀lù ó ti ń dogún bọ̀ láàrin àwọn kọ̀lọ́kan ọ̀jọ̀kan torí wípé ó ń jọ bí ẹni wípé mi tó ní kálukú bá ti lágbára ló ti ń fọwọ́ lágbó ní kálukú létí torí pé lásìkò eléyìí tá a wà yìí lẹ́yìn tí ọ̀rọ̀ ti lọ láti bóyá bí oṣù bíi mélòó kan wípé inú kọ Real Madrid òun náà ni Rodrigo padà lọ kó bá yẹ pé òfin kọ Manchester City sílẹ̀ ṣùgbọ́n láyé àná náà ni ìròyìn ìlú jáde síta wípé agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín ti ń jẹ́ pé ikọ̀ Barcelona wípé òun ó wà sọ́dọ̀ wọn o bó bá jẹ́ pé ikọ̀ Barcelona fi àyè lẹ̀ fún wọn láti jẹ́ pé kó wá darapọ̀ wọn nígbẹ̀yìn gbẹ̀yìn ó ń jọ bí ẹni wípé àni tó jẹ́ wọn lákòóso fún àwọn tó jẹ́ pé wọ́n wà ní ìṣàkóso lọ́dọ̀ ti Rodrigo wọ́n sì lọ jẹ́ pé ikọ̀ Madrid wípé kò sọ̀rọ̀ ńbẹ̀ mọ́ lásìkò eléyìí tá a wà Rodrigo ó ti ṣetán láti lọ darapọ̀ mọ́ ikọ̀ Barcelona pẹ̀lú bí ìròyìn náà ṣe ń gbé lénìí gangan ikọ̀ Barcelona ti kówó jáde láti lọ kówó fún ikọ̀ Manchester City lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún ṣé ikọ̀ Man City gba owó tí ikọ̀ Barcelona kó wá ní àbí wọn gbà á padà máa débẹ̀ ní ẹni àsìkò bá tó ní ẹ lórí ètò ìgè ní ìrọ̀lẹ́ tòní ìyẹn náà la fi ń kẹ́ wa ta jólùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ wa ta jólùfẹ́ ètò ìgè ní ẹ ní ìkànnì adẹ́rin ipò ṣòwò 32.9 òun náà la fi ń kíyín káàbọ̀ sórí ètò ìgè ní ìrọ̀lẹ́ tòní lẹ́yìn tí àjọ fífà gbé ọ̀rọ̀ jáde lórí wípé àwọn ṣe tán láti ta àwọn ìpín díẹ̀díẹ̀ nínú àwọn ìdíje eléyìí tó yẹ kí àjọ fífà tán láwọn gbé jáde lẹ́yìn tí ọ̀rọ̀ yẹn jáde látẹnu ti Gianni Infantino toríṣiríṣi èèyàn tí wọ́n dẹ̀ ti ń bọ̀ ta láti wá sọ̀rọ̀ nípa wípé àwọn ò tẹ̀lé ọ̀rọ̀ ti Gianni Infantino sọ àti pé àwọn kan sọ̀rọ̀ nípa wípé àwọn tẹ̀lé nígbẹ̀yìn gbẹ̀yìn Gianni Infantino padà mọ́wọ́ bọ́ta wípé àjọ fífà àwọn ti kúrò lórí ọ̀rọ̀ yìí àwọn ò dẹ̀ ṣe mọ́ ṣùgbọ́n pọ̀ yẹn wò ní wo bí wípé lẹ́yìn tí Gianni Infantino bá sọ wípé àwọn àjọ fífà ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìdíje ọ̀hún mọ́ wọn ní kò ní fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n lẹ́yìn tí àjọ fífà tán kéde lánàá wípé lẹ́yìn tí àjọ fífà kéde wípé àwọn ò sọ̀rí lórí ọ̀rọ̀ ìdíje pé àwọn fẹ́ ta kiní ọ̀hún mọ́ àjọ UEFA tún padà bọ́ta lánàá o wọ́n dẹ̀ jẹ́ kó mọ̀ wípé àjọ UEFA àwọn ò tún tí ì ṣetán láti lọ kópa nínú ìdíje kankan tó ní ṣe pẹ̀lú ti àjọ fífà lẹ́yìn tí àjọ fífà ṣe ìpàdé alágbára kan lórílẹ̀-èdè Morocco ní ẹlọ́jọ́ Wednesday níbi tó ti ń jẹ́ kó mọ̀ wípé àwọn ò ní gba ọ̀rọ̀ kọ́rọ̀ kankan mọ́ láti ọ̀dọ̀ ẹnìkankan o lẹ́ni tó bá yẹ kó jẹ́ pé wọ́n bọ́ta láti wá sọ̀rọ̀ sí ẹni tó jẹ́ àárẹ̀ àjọ fífà yẹn Gianni Infantino àjọ UEFA padà wá bọ́ta lánàá wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ látọ̀dọ̀ àjọ fífà lásìkò eléyìí tá a wà àwọn ò tí ì ṣetán láti lọ kópa nínú ìdíje kankan tó yẹ pé àjọ fífà lọ́wọ́ sí ṣùgbọ́n láti ìgbà tí àjọ UEFA tó ti fi ọ̀rọ̀ yẹn léde òun làwọn orílẹ̀-èdè lọ́kan ọ̀jọ̀kan ni wọ́n ti ń bọ́ta lẹ́yọ kọ̀ọ̀kan wípé àwọn sọ àwọn jẹ́ pé àwọn wà lẹ́yìn ẹni tó jẹ́ Gianni Infantino ti ṣe àárẹ̀ àjọ fífà nínú àwọn orílẹ̀-èdè tẹ́ ti bọ́ta láti jẹ́ pé láti wá sọ̀rọ̀ nípa wípé àwọn tẹ̀lé Gianni Infantino náà lórílẹ̀-èdè Argentina wà torí pé orílẹ̀-èdè Argentina lóru mọ́jú ẹni gangan òun ni àwọn fi ọ̀rọ̀ léde wípé àwọn tẹ̀lé àwọn gbogbo nǹkan làwọn fi ń tẹ̀lé Gianni Infantino láti jẹ́ pé kó máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí àárẹ̀ àgbà fún àjọ fífà bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ gbogbo orílẹ̀-èdè tó wà nílẹ̀ adúláwọ̀ ní bíi bíi náà àwọn náà ti bọ́ta láti wá fọ̀rọ̀ léde wípé Gianni Infantino tiẹ̀ làwọn ṣe ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn orílẹ̀-èdè Norway ní ìrọ̀lẹ́ yìí gangan òun náà lórílẹ̀-èdè Norway ni wọ́n mọ̀rọ̀ dáde wípé kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ o àwọn ò ṣetán láti tẹ̀lé Gianni Infantino ní àdọ́ tiwọn ó dẹ̀ jẹ́ pé kí Gianni Infantino kó kọ̀wé fipò ẹ̀ lẹ́ẹ̀ ní àti bẹ̀yẹn fíìmù yẹn pọ̀ gan ó dẹ̀ jábí ẹni pé bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nílé wo kinní ọ̀hún tán ní àti bẹ̀yẹn ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti Gianni Infantino káyà díẹ̀ lórí ọ̀rọ̀ káràkátà àti kátàkárà àwọn agbábọ̀ọ̀lù torí pé nínú kọ Manchester United aṣọ lé wọn ìyẹn ọ̀tọ̀ Bayern Munich tán lọ gbé wá látorí ilẹ̀ Turkey ní sáà mélòó kan sẹ́yìn ó ti fi inú kọ Manchester United sílẹ̀ lásìkò tá ikọ̀ ó lọ darapọ̀ mọ́ mò ń bọ̀. Ọtọba Indic ti ṣe aṣọlé eléke aṣọlé alákọ̀ọ́lẹ́kejì nínú kan Manchester United lásìkò tá a wà yìí. Ikọ̀ Man U ti kéde lẹ́nu wípé ọmọkùnrin ọ̀hún ti lọ ṣiṣẹ́ àdéhùn aláyàló ní ẹnínú oko ẹgbẹ́ Olùsọ́ta Vigo lórílẹ̀-èdè Spain. Wọ́n níbẹ̀ lọ́gbọ̀n ọmọkùnrin ọ̀hún ti lọ lásìkò ilé ìta wà. Ẹ má wulẹ̀ retí ẹ̀ nínú kan Man U ní sáà tó ń bọ̀. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ lẹ́yìn ti kọ Paris Saint-Germain tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí agbábọ́ọ̀lù lọ́wọ́jú fi ń kọ Barcelona láti bí ọjọ́ mélòó kan mọ̀ ń sọ̀rọ̀ nípa Ferran Torres. Eléyìí tó ṣe wípé òun ló mi àwọn àtẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ikọ̀ orílẹ̀-èdè Spain tí wọ́n fi gba ìdíje fi àgbáyé pẹ̀lú bọ́ọ̀ ṣe ń lọ báyìí náà. Ikọ̀ Arsenal náà ti tẹsẹ̀ bọ́ ṣòkòtàn kan náà pẹ̀lú ikọ̀ Paris Saint-Germain lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù òun. Torí pé ikọ̀ Arsenal àwọn náà ti ń kàn sí àwọn tó jẹ́ pé wọ́n wà nídìí ìṣàkóso ọ̀rọ̀ ọmọkùnrin ọ̀hún wípé bó bá jẹ́ pé ikọ̀ Paris Saint-Germain padà ṣetán láti kówó jáde, àwọn náà ṣetán láti ra agbábọ́ọ̀lù lọ́wọ́jú fi ikọ̀ Barcelona ọ̀hún. Bó bá ṣe pé ọmọkùnrin yóò wà wá sínú ikọ̀ Ligue ilẹ̀ Gẹ̀ẹ́sì ni àbí lọ́sọ orílẹ̀-èdè France, òun lẹ́nìkan tí lè sọ lásìkò ilé ìtawẹ̀. Ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Ferran Torres náà, ká kúrò ní àtibẹ̀yẹn pátápátá, ká lọ sínú ikọ̀ West Ham United tó fẹ́ farapọ́n ikọ̀ Everton. Torí pé agbábọ́ọ̀lù lọ́wọ́ yìí fún ikọ̀ Everton mú sọ̀rọ̀ nípa ara Wan Bissaka pẹ̀lú bọ́ọ̀lù ṣe ń lọ. Bissaka ṣe é ṣe kó jẹ́ pé yóò lọ darapọ̀ mọ́ ikọ̀ Everton pẹ̀lú bọ́ọ̀lù ṣe ń lọ lásìkò tàwẹ̀. Torí pé ikọ̀ Everton wọ́n ti ń bá ikọ̀ West Ham United sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù òun, kódà gan wọ́n ti ń kó owó tó lọ sí bí abi 25 million euro sílẹ̀ gẹ́gẹ́ bí owó tó ṣe ṣe kí ikọ̀ West Ham United kan gbà láti fi yọ̀ǹda agbábọ́ọ̀lù lọ́wọ́ èèyàn òun ní ẹ̀ fún ikọ̀ Everton lásìkò tàwẹ̀. Bákan náà ikọ̀ Leeds United nílẹ̀ Gẹ̀ẹ́sì àwọn náà ti kéde aṣọlé ikọ̀ Manchester City mú sọ̀rọ̀ nípa James Trafford gẹ́gẹ́ bí aṣọlé tuntun àwọn, eléyìí tí àwọn ti lọ gbé láti inú ikọ̀ Manchester City. Bákan náà Tokeiro Tomiyasu agbábọ́ọ̀lù lọ́wọ́ yìí nínú ikọ̀ Arsenal nígbà kan rí tó jẹ́ pé ó ná lọ darapọ̀ mọ́ ikọ̀ Ajax Amsterdam pẹ̀lú bọ́ọ̀lù ṣe ń lọ báyìí o. Ikọ̀ Crystal Palace kéde Tokeiro Tomiyasu gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù lọ́wọ́ yìí tuntun ní ẹ̀ nínú ikọ̀ wọn lásìkò tàwẹ̀. Bákan náà nínú ikọ̀ Manchester City lẹ́yìn tí James Trafford ti lọ, wọ́n ti bá ikọ̀ Marseille sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ aṣọlé wọn ìyẹn Willy eléyìí tó ṣe wípé òun bí orílẹ̀-èdè Argentina ni pẹ̀lú bí nǹkan ṣe lọ, ó tún lọ sí bí 3.8 million pounds. Òun náà ni ikọ̀ Marseille náà làwọn ó gbà láti jẹ́ kí wọ́n yọ̀ǹda aṣọlé ọ̀hún fún ikọ̀ Man City. Ó dẹ̀ ń jọ bí ẹni wípé ikọ̀ Man City náà ti láwọn ṣetán láti yọ̀ǹda gbà àwọn ṣetán láti sanwó ọ̀hún láti gbé aṣọlé ọ̀hún wá sínú ìdíje Ligue ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ẹ wo àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú káràkátà àti kátàkárà àwọn agbábọ́ọ̀lù ó lọ fà gan. Ẹ jẹ́ káwọn tó kuta wà nù kúrú náà kákí àwọn aráalé.
1: Ẹ kúrò lẹ́yìn olólùfẹ́ wa Bímbọ́lá Lámì lórúkọ mi Sporting Cristan kí.
2: Duwan Adegunle Clever ń kín.
3: Rafael Ambali ló kọ tí mò ń jẹ, èmi náà ń kín káàbọ̀.
4: Islami Olajumoke Busari ló kọ tèmi, ẹ káàbọ̀ sórí àkọsí ètò náà.
0: Bẹ́ẹ̀ ṣe ń gbà wá lórí rédíò yín náà lè darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa 32FM949 fẹ́yìn 32FM949 fẹ́yìn òun náà lójú òpó tẹ́ fi darapọ̀ mọ́ wa. Tẹ̀bá ti wá ń débẹ̀ máa bá wa pin kí àwọn ẹlòmíì náà lè mọ̀ pé ètò ìgé ó ti ń lọ lọ́wọ́ ní ìkànnì adẹ́rùn ipò ṣonú 32FM94.9 Sporting Crystal.
1: Àjọkùn.
0: Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látorí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjọ FIFA lásìkò yìí. Àti bí ọ̀sẹ̀ ó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì báyìí tí wàhálà yìí ti ń wà ńlẹ̀ káàkiri táwọn èèyàn ti ń sọ̀rọ̀ nípa wípé yóò tanlẹ̀ kò ní tanlẹ̀. Ṣùgbọ́n ojoojúmọ́ ni kíní ọ̀hún lé kan sí. Àwọn orílẹ̀-èdè ti ń bọ̀ ta lẹ́yọ kọ̀ọ̀kan báyìí láti wá sọ̀rọ̀ nípa wípé àwọn wà lẹ́yìn Gianni Infantino. Àwọn kan ń bọ̀ ta pa àwọn ò sí lẹ́yìn ẹ̀. Mi mọ̀ bóyá ẹ rántí pé ní bí ọ̀sẹ̀ mélòó kan bí ọjọ́ mélòó kan sẹ́yìn àjọ CONCACAF wọ́n bọ̀ ta láti wá sọ wípé àwọn ò sí lẹ́yìn tí Gianni Infantino fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó lóun fẹ́ ta ara àwọn ìpín ìdókòwò kan nínú àjọ FIFA pa àwọn ò sí lẹ́yìn wọn. Inú CONCACAF lórílẹ̀-èdè Mexico wà. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó jani lẹ́nu pa gbà lánàá nígbà tó orílẹ̀-èdè Mexico bọ̀ ta tán ni ẹ̀yin Gianni Infantino làwọn wà. Wọ́n ti yọ kúrò lára CONCACAF báyìí, wọ́n láwọn ò sí lẹ́yìn ẹ̀ mọ́. Norway bọ̀ ta lénìí, wọ́n láwọn àwọn fẹ́ kí Gianni Infantino kó resign. Àwọn orílẹ̀-èdè nílẹ̀ Adúláwọ̀ fún ìgbà àkọ́kọ́ àjọ CAF náà fi ọ̀rọ̀ léde. Wọ́n ní gbogbo àwọn orílẹ̀-èdè táwọn wà nílẹ̀ Adúláwọ̀ pátápátá ti Gianni Infantino làwọn ṣe. UEFA ń tẹ́tí pa àwọn òtún níṣì ní kópa nínú ìdíje tó ní ṣe pẹ̀lú ti àjọ FIFA. Ibo ni kíní ń darí kọ pẹ̀lú bọ́ọ̀rọ̀ ṣe ń lọ yìí.
1: Èmi ò tiẹ̀ mọ̀ pẹ́ẹ́tù padà síbẹ̀ torí ọ̀rọ̀ tó ti kúre ewé kúre egbò ni. Yàrá kí mo sọ fún yín yẹn agbára kí mo èmi mo wá kànjọ yẹn yíyà tí à ń tara ẹ̀ ni tí UEFA bá ti kúrò nínú World Cup kò sí yẹn kan bẹ́ẹ̀ mọ̀ jamboree ni.
0: Àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan náà láti ọ̀dọ̀ UEFA ti ń sọ wípé àwọn wà lẹ́yìn Gianni Infantino.
1: Àwọn wo ṣáwọn tó relevant àbáwọn tó rẹ́lì rí.
0: Wọ́n relevant bọ̀ ibo kọ̀ọ̀kan ní gbogbo èèyàn ní.
1: Country kọ̀ọ̀kan ní ibo kọ̀ọ̀kan. Let's wait and see. Ó bá nígbà tí England bá pull out. Tí country bí Italy àbí France bá pull out. Hello? Ṣé Andorra? Liechtenstein? Àbí àwọn Georgia ló fẹ́ wò ní Europe? Kòsófò ò ní yàwó èrè. Kò sí wà kan. So the best ni pé kí mà yẹn. Mo rò pé bí èèyàn mi kan ṣe máa ń sọ wá ní face white ẹ̀jẹ̀ black ló ń rán lára ẹ̀.
0: Sporting Clever.
2: Atọ́gùn.
0: Christian Sonnis ní sọ wípé àwọn orílẹ̀-èdè tó kù tó wá láti àjọ UEFA tí àwọn orílẹ̀-èdè tó ṣe gbòógì tá máa ti láwọn bọ́ta láti sọ wípé àwọn ò kópa nínú ìdíje tó ní ṣe pẹ̀lú àjọ FIFA mọ̀ pé kò ní sọ̀rọ̀. Ṣùgbọ́n ó ń jọ bí ẹni wípé àwọn orílẹ̀-èdè láti ilẹ̀ Europe tó ń sọ̀rọ̀ nípa pé àwọn ò ní kópa nínú ìdíje tó ní ṣe pẹ̀lú àjọ FIFA kankan gbàgbé wípé tó bá di ní inú oṣù kẹsàn ọdún tá a wà àbí inú oṣù kẹwàá díje FIFA Under 20 World Cup yóò gbìnàyá lórílẹ̀-èdè Poland. Poland ti na ribiribi owo lati gbalejo DJ. Awon orilede bi mefa lati le Europe ni lo kopa ninu DJ. Ko ti se ni kankan to bota lati inu odo FIFA lati wa so won pa wi pe to bota lati igun ado UEFA bi lati anywhere wi pe awon fe gba ipo lowo Gianni Infantino. Everybody awon orilede to se to jo orilede kekeke won tele bayi. Awon orilede to je ni la lo nse agidi. Bo kan ba tesi waju bayi gbogbo orilede kokan lo ni ibo kokan. Ibo di next year. FIFA ajo UEFA n gbianju lati so fun Gianni Infantino ko ri sign. Bo pelu be ro se n po ti leyin e because ke ba wo orilede to ti lawon wa leyin nsin. O tin lo bi orilede boya bi 61 countries bayi to tin bota pa awon wa leyin. E wo ni wo bi wi pe arakunrin ma fo fun nkan ti UEFA se abi UEFA na lo ma pada gba fun to wa.
2: Nkan to wa nbe ni o ko ise ri ti oro ba didi pe oro ba ri bayi. Mo le gbe wa si igun odo ti won bi jobi ye wa ni pe to ba di pe boye nkan fe joye tabi je nkan lagbole te ba di ran tin tako mo wa so fun yin pe e lo yanju e lagbole na bo ba se je ke pada wa e wa se se wa pe igun awon to ntako yin yen pe ta ba ti je meji fun yin e yo kan veyin meji veyin e yo kan veyin mo wa se se wa tu wa pada lo ba won alakoso won a to pa ti yanju e oni ru fe nru nkan te ri ti o nsele yen awon gun to ntako boya bi awon ride to n tako aje yen ti baba FIFA yen pe ko si din je be awon oni gba yen boya ka so pe asoye po ro ti po lodo won ni to ba ti po daada won yen ajo tori pe ale yen ogindi tena ko kinkin tori pe ta ba so bi oke England se bi boya kan lo ni ko si wa la ko mo ba ti lo England na lawon ride je pe oni fun won lo nje lagbe yo ri Scotland nbe nbe awon double awon waves na bembe only as some yan kan de gbe so pe ibi ta ba lo ni eja tosi o de se ki wa lade lati be sugbon ajo you have ajo FIFA na de won o pe o da o eje ka lo ri bawo ile soro mi leyin mi iru ile de odo ti wa ni calf ni se ri pe mo ti so ti pe ko se yan lodo ti wa ko se yan kan da fe ba ta fe ba FIFA pa pe ya lo bi kankan ko ibi ta ba ti ne ka mo lo won na la lo awon oni issue kankan odo awon ko kankan na awon mexico to jade pe won ni gba kankan yin na o na je ka mo pe won wa ni sometimes alata ko ni lo lati lagide ka le mo pe lagbaja bayi na o si be be ka le da onje ti e na ka le da mo onje o ni ogbo wa la ododo ti mo ri pe o n sele sugbon lodo temi ko se wa la kankan fun won baba Infantino ju pe yo lo ka mo le paro tan wa je o emi ibomi to be di next year yi ko soro gankan lori e won pada lo ba won boya bi England tabi awon bi boya bi Italy gankan ta ma n la gidi gankan yen lati lo ri ba won soro ni ti mo ri nbe ni pe ohun na obo do bi lo wa yen ti poju ohun lo fa ta won yen bi yin mu because en da ba re je ajo mo bo ba ti mo yo da wa la le so no ye se mo nkan do kan lati lo se yo lo re se bi pe mo fe mo bo yo ba lo se bi obo na bi yo nda re to bi le lo
0: Ralph eja mo tan patapata lori oro mi bayi ipade to waye lojo Wednesday ti won se ni ile adulawo awon oniroyin lati orilede Spain e mo ko orilede Spain Morocco ati Portugal ni o gbalejo idije fe agbaye odun 2030 awon oniroyin lati orilede Spain so ni so wi pe Gianni Infantino ti promise orilede Morocco wi pa won ma host ase ka gba idije fe agbaye lo fa ti pupo nu awon orilede to ku ni adulawo tun pada fi wa so wi pe eyin e parapata lawon wa bayi Spain tin jakun mo nu bayi pelu bi kini se nlo yi Shamari World Cup yi wo ko jo bi pe nikan kan le ye baba e lori aga imo Shakespeare ma pada wa gba pelu pe kan wa gba World Cup final ni ile adulawo aba won Europe yi ma gba abi n to wule bi won nu gangan niyan
3: lago kono ko ti se official statement ti pe ibe na ti ma gba o go ye pe won ti o ti fe ma da be n pe o se se ko je pe mo ko na ti ma gba se ka gba yi ka je ma pa o tun wa ta ba ma gbe Santiago Bernabeu si egbe stadium to se nko ni Casablanca ni orilede Morocco yi o fe jina si awon do capacity stadium e bi 115,000 capacity on the stadium yen so won na je o wa la nko te pe orilede Morocco na le so pa wa na fi lenu nbe an ka je ma pa o tun wa ta ba so pe Africa o lenu nbe Africa na lenu nbe o lati bi awon orilede bi
0: eje akoko sumo ojo oja na ngba ta ba di pada lati ojo oja ka wa ma tesiwaju ko kale

0: where we find comfort, in hearts that love. Love that's shared.
1: Shared meals like delicious jollof and chicken.
0: Need bits onga. Home is hearts and bellies, filled with sizzling chicken stew, ofoha, eforivo, jollof rice, pepper soup, proper banga and starch, with fresh fish made with onga.
2: That's why we say, let's go home. There's food at home.
3: Enjoy the taste of home with a newly proved Onga chicken flavor kit.
4: The taste of home.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
5: Ní tòótọ́.
7: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
5: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
9: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
5: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ọ́fíìsì wa wà ní Mọ́kọ́lá Road ní Bẹ́sínáì Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
11: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

àyíká wa ètò tó ń sinmi nígbẹ̀rẹ̀ pàkọ́ nípa ìmọ́tótó àyíká àti agbègbè wa lórí ìkànnì 32 FM 94.9 fẹ́yìn ẹ̀. Ní gbogbo ọjọ́ àbámẹ́ta Sátidé láàrin aago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí aago mẹ́sàn-án àárọ̀ 8:30 to 9 AM àròwọ̀ sí tinú ẹ̀gbin làwá iná ló ń wasọ onídà láti gbé ìgbé ayé àlàáfíà bọ́lọ́wọ́ àìsàn àyíká gbọ́dọ̀ mọ́ ni gínigí bí ara ní un ká gbálẹ̀ gbádọ̀tí ká kó síbi tí ó yẹ láyìíká wa ká lọ́jútó àgbàrá kí omi ó sàn geere láyìíká wa àgbájọ la fi ń ṣiṣẹ́ ọ̀yà bíjọba ṣe ní ojúṣe lórí ìmọ́tótó àyíká ni aráàlú náà nípa tí wọn ó kó bá a ṣe wá ran ni sọ́jà lọ́jọ́ mọ̀ ran ni sílé ní gbogbo ọjọ́ àbámẹ́ta Sátidé láàrin aago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ lẹ́ẹ̀mọ pàdé àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lè ṣe tó rí sí ọ̀rọ̀ àyíká lórí ètò yín ètò wa tá a pè ní láyìíká wa bí wọ́n ṣe mọ sọ ibi tí wọ́n bá ìṣe dé nípa ọ̀rọ̀ àyíká àti àyípadà ojú ọjọ́ tó ń ti àwọn tó rọ̀ mọ́ gbé tán bẹ̀ ni pé ẹ̀yin náà láǹfààní láti dá sí ètò bẹ́ẹ̀ ṣe máa béèrè lórí ohun tí ń jẹ yín lọ́kàn

0: ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n gbọ́ ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na where to unlock your phone dey bother you? Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address in kan. Number 31C, Nipos Shopping Complex, ní Dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù rẹ̀.
1: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
2: Ẹ̀ka ọ̀bọ̀ padà látòjú ọjà igi náà lè ń gbọ́ lọ́wọ́ ní ìkànnì adẹ́rùn-ún ìpòṣónú 32 FM 94.9 Laughter House Premier Ìlú Mọ́kọ́lá Ìbàdàn níbẹ̀ náà láwà. Araf ẹ mú tẹ mú kákó lórí ọ̀rọ̀ yẹn.
3: Ẹ nípa ti àṣekágbá tí ó ṣe kó jẹ́ pé orílẹ̀-èdè Morocco náà ti máa ó sìn àti lè sọ ibi tí kíní lè padà já sí. Ṣùgbọ́n màá fẹ́ ka wo kíní ní ọ̀nà méjì. Ní orílẹ̀ káwọ́ wo ní agbọ̀n ti ilẹ̀ adúláwọ̀ wá bí. Ẹ̀pọ́ àwọn orílẹ̀-èdè kan máa wà ti pé a máa mọ̀ ń pọ̀ wọ́n lé wọn kànkà wọn kó kò ní apá ọ̀dọ̀ tiwọn. Nígbà tí Morocco ta fẹ́ gba ìdíje wá kan tá à ń gbá lọ́wọ́ yìí, ta fẹ́ kọ́ gba nínú oṣù kẹta nígbà tí a fẹ́ kọ́ gba tẹ́lẹ̀, tó ń jẹ́ ìjáyé kan lẹ́pọ̀ wọn lè gbà. Àjọ CAF wọn ní ìdàtí sun síwájú. Irú nǹkan bẹ́ẹ̀ ó lè fẹ́ ìṣẹ̀lẹ̀ tí UEFA bá sọ pé àwọn ọ̀gbà kò sí nǹkan tí FIFA fẹ́ ṣe o. FIFA lágbára lórí wọn tòótọ́, ṣùgbọ́n àwọn náà ní right, olúkàkùjẹ ló ní right sí láti lè sọ pé pé igun báyìí mo fẹ́ tó sí, igun báyìí mo fẹ́ tó sí. So irú nǹkan wọn pé Gianni Infantino òun náà máa padà fégun òtòrò, máa padà tó kíní yìí. Ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ́ẹ̀ pé àtọ́dún 2016 tó ti wà lórí ipò yìí, ọdún mẹ́wàá. Dídò ipò kí n tó yan owó òjẹ̀ kí n tó yan gbá mi, ṣùgbọ́n mi ò pé tíjú ti ìgbà tí ijó bá ń yẹ̀yàn lójú agbo lèèyàn máa ń kú lójú agbo. So yẹ kí máa ihò tó wà wulẹ̀ ti di ọdún tó ń bọ̀ kó wulẹ̀ èzè kó wulẹ̀ sọ̀kalẹ̀ ní apá ibi tó wà yẹn. Ṣùgbọ́n mo fẹ́ lè sọ pé bóyá ìwà ìfẹ́ ìmọ̀ ẹni nìkan èmi kàn pé kí ni ìfẹ́ máa já sí. O ti ń gbọ́ wọn gbèsè ẹ̀kọ́ pé àwọn èèyàn ti ń takò gan. Ewo ti ìfẹ́ ìdíje ìfẹ́ àgbà tá a gbá tàn yìí. Àwọn orílẹ̀-èdè gan complain pé bírèkì tí wọ́n lọ yẹn torí advert ni àǹkà torí personal gain ní Egypt ajẹ̀mọ́yé owó tẹ pa. So ìyẹn gan ti tó wá tí wọ́n lọ gbé àjẹ́ndé ilé jáde, òun ló ti wá fẹ́ yí wọ́n mọ́ ẹ lọ́wọ́ yìí. So nǹkan tẹ́mi kọ̀ wíwí ń bẹ̀ ni pé ó máa padà fígun tòlò tó kíní yìí, ó máa padà lọ jókòó tí wọ́n dọ̀ àwọn àjọ UEFA torí àwọn kan wà jẹ́ pé kó wọn ṣe máa nì ni tó bá pé òkè àwọn UEFA fẹ́ yọ wọ́n kúrò bẹ́ẹ̀ kó jẹ́ CAF àti CONCACAF ká wo ibi tí àwọn sponsors di tó ti ń wájú agbọn UEFA náà ni. So nǹkan bẹ́ẹ̀ náà lòun náà máa rò mọ́ àwọn tó máa padà jókòó pẹ̀lú tó jẹ́ máa ṣẹ́tù ṣùgbọ́n tí kíní ò bá ní ṣẹ́tù tó bá ní lọ dáadáa èmi máa wulẹ̀ gba Gianni Infantino ni mọ́ràn pé lẹ́yìn sáà ilé kó wulẹ̀ sọ̀kalẹ̀ ó ti gbìyànjú nǹkan tó lè ṣe ó jẹ́ ti gbé bọ́ọ̀lù aláfẹ̀sẹ̀gbẹ́ ó ti gbé lọ síwájú lọ kúrò mi tó wọ ilẹ̀ gómìnà mi tó ti bá.
2: Àǹtí Islamia ẹ já kúrò lórí ọ̀rọ̀ yẹn ká sọ̀rọ̀ díẹ̀ lórí káràkátà àti kátàkárà àwọn agbábọ́ọ̀lù. Ikọ̀ Barcelona nílẹ̀ Spain wọ́n ti kówó tó lọ sí bí abi 38 million euros lọ bá ikọ̀ Manchester City lórí ọ̀rọ̀ Rodri. Man City dáwó yẹn lù wọ́n láyà pa àwọn òṣètán láti tà pa káwọn ó bá ta Rodri 80 million euro làwọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ṣùgbọ́n ikọ̀ Barca ń dúró ní dúró wípé ọkàn àwọn balẹ̀ lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù àwọn dẹ̀ máa rí gbé. Ikọ̀ Madrid lọ́kọ̀ wà lórí ọ̀rọ̀ ọmọkùnrin tẹ́lẹ̀ kó tó di pé ikọ̀ Barcelona wá. Now mo fẹ́ kẹ́ mú ọ̀rọ̀ iye owó tí ikọ̀ Madrid ń béèrè fún yìí lórí ọ̀rọ̀ ọmọkùnrin lórí iye tí ikọ̀ Man City ń béèrè fún lórí ọ̀rọ̀ ọmọkùnrin ní 30 years àti ìfarapa tọmọkùnrin ní ẹ̀rí níri bí wípé ikọ̀ Barcelona ó lè san dúró owó yìí fún Rodri.
4: Bẹ́ẹ̀ pẹ̀lú bá tiẹ̀ ṣe gbọ́ pé ikọ̀ Real Madrid àwọn ni wọ́n kọ́ lé agbábọ́ọ̀lù yìí kó tó di pé ikọ̀ Barcelona náà padà wá. Mo fẹ́ rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan fẹ́ pé bóyá owó yẹn owó tán gbé lé Madrid fẹ́ pọ̀ ju owó Barca lọ bọ̀ báyìí. Ó dàbí pé ti Barca yẹn wọ́n ti dúró lé lórí pé òkè 80 million euro. Lóòótọ́ wá rẹ̀ jẹ́ káwo àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ń gbé aṣáára wọn kan mílíọ̀nù tó yẹ pé wọ́n ti pé 30 years tó dàbí pé wọ́n ṣì ń fowó láwọn fi ń gbé wọn. Ẹ dẹ̀ yẹ káwo nǹkan tí ẹ mọ̀ pé ìdíje wọ́ kọ̀ọ̀bẹ́lẹ̀ tó lọ yìí ó fún àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan like limelight agbábọ́ọ̀lù ta mọ̀ tẹ́lẹ̀ kó tó díje fi ẹ̀yà gba ari bó ṣe tanná ẹ jáwọ́ yandi omande kó tó díje fi ẹ̀yà gba ṣé wọ́n lè rí ìta lówó tí wọ́n rí ìta yẹn ẹ jẹ́ ká wọ agbábọ́ọ̀lù yìí náà agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè morocco yìí tó náà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wọ iye owó tí wọ́n kó lórí agbábọ́ọ̀lù kó tó díje wo fi ẹ̀yà àgbáyé ṣé wọ́n lè máa pe owó bá àwọn agbábọ́ọ̀lù káwọn yẹn dẹ̀ lọ gbé bó ṣe wá pé lóòótọ́ a ti mọ nǹkan tí rodri a mọ nǹkan tó lè ṣe láti ilẹ̀ a ti mọ nǹkan tó ṣe ṣùgbọ́n nǹkan tó tún ṣe ní ìdíje fi ẹ̀yà àgbáyé ó tún fọ 30-80 million euro tí wọ́n gbélé yẹn ó ti pọ̀ ṣùgbọ́n bá kàlélẹ̀ wọ́n ní lami yama ò ló ń bá sọ̀rọ̀ pé kè é kó máa bọ̀ wá sínú ikọ̀ orílẹ̀ ikọ̀ barcelona ẹ̀dẹ̀ ọ̀pọ̀ ọmọ yìí náà lélẹ̀ ọmọ orílẹ̀-èdè spain ni bóde ti ẹ̀ wà náà pé tó bá pé bóyá bíi gadiola ló ti ẹ̀ wà bẹ́ẹ̀ ni salemo pé gadiola àtàwọn ikọ̀ ṣùgbọ́n báyìí ẹni tó olùkọ́ ni mí tó wà ọmọ orílẹ̀-èdè ìtàlónì ṣùgbọ́n àwọn tó wà ní ẹ̀ka tó ń ṣe management àwọn náà ni wọ́n máa mọ̀ pé okay agbábọ́ọ̀lù nǹkan tó wọ̀ world cup yẹn náà lélẹ̀ táwọn náà bá máa sọ wọ́n máa padà fi sí pé kíni ẹ̀wọ̀n nǹkan tó ṣe nínú world cup náà ṣùgbọ́n bó ṣe wà báyìí pé 80 million euro lóòótọ́ ní dàkà tèmi ó pọ̀ ní dàkà tèmi ó pọ̀ látàrí ìfarapa ṣùgbọ́n ojú ọjà ti bàjẹ́ ojú ọjà ti bàjẹ́ bóyá ó ní ìfarapa lóòótọ́ àti ìbẹ̀rẹ̀ sọ pé bóyá ó ti gba 38 like bí kéèyàn gba sáàmì tí ó dẹ̀ ní ìfarapa àbí bóyá ó kàn ra miss match kékeré àti ìrí báyìí bóyá tó bá bẹ̀rẹ̀ sáàyí làwọn pé yes bóyá ara bàbá ti jí pé padà ṣùgbọ́n pé bóyá àwọn ẹ̀jẹ̀ òkè lóòótọ́ àwọn mí ò lè má ní ìfarapa bí bruno guimaraes ti kọ ikọ̀ arsenal ṣẹ̀ṣẹ̀ gbé áwò ní ìyẹ̀bí 29-30 years náà lòun náà gbogbo ro nǹkan báyẹn náà lálẹ́ máa ṣùgbọ́n ikọ̀ bá ikọ̀ man city àwọn ni wọ́n mọ̀ nǹkan tí wọ́n ní tí wọ́n dẹ̀ mọ̀ pé yes nǹkan tó wọ́ tó wọ́ tilẹ̀ lè bọ̀ ní dàkà 80 million euro yẹn ó ti pọ̀ jù.
2: Sporting Crystal.
5: Àjọkùn.
2: Ikọ̀ man city ń jọ bí ẹni wípé lọ́kàn ara wọn wọ́n ti mọ̀ pé rodri ti ń jẹ́ kó yí wọn póun fẹ́ lọ. Wọ́n ti lọ bá ikọ̀ lila láti orílẹ̀-èdè France wípé àwọn fẹ́ gbé Ayew Boadi. Wọ́n sọ̀rọ̀ 100 million euros tó máa padà dín sí ó máa padà lọ bí 80 million pounds fún ọmọ ọdún 18 yìí. Èmi wá ń wò níwò bí wípé fún ikọ̀ tó ti lọ ra Anderson. Ṣé Ayew Boadi ló kàn ni àbí kí wọ́n lọ sínú ikọ̀ Chelsea kí wọ́n lọ bèrè Enzo Fernandez?
5: Olówó lọmọ tó wù lọ́kàn ẹ̀ olówó lọmọ tó fẹ́ rà ibi tó padà sí ló fọ́ ni nígbà tó sọ pé fún ọmọ ọdún 22 wọn fẹ́ san 100 million ọmọ ọdún mélòó ni Emmanuela ti ń control million.
2: Irọ́ o ẹni tí o ti play ball tó pọ̀ àti láti replace agbábọ́ọ̀lù bíi rodri mi ń sọ wọ́n pa howard ní yandu amadé tó lọ fún 145 yìí náà diamade náà 19 ni bọ̀ láti kó 80 million pounds lọ fún Ayew Boadi tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ àbí kán lọ san 130 àbí 120.
5: Gbogbo èèyàn kọ́ lórí máa takò láyé tó jẹ́ pé pàtó bá kọ́ upstairs tán wá ní kán fún yàrá sálẹ̀ kò lè dágun mọ́ ọlọ́run tètè máa ń pìkì kọ́ làwọn kan àwọn kan ó sì dalẹ́ ní ìsìn orílẹ̀ ìta wà wọ́n sọ pé congratulations dáàdì ra mọ́tò wọ́n bá lọ ra lẹ́nà sí. Dáàdì sẹ́wọ̀n ti ra mọ́tò orí tọ́lọ ṣe fáwọn ọmọ nìyẹn so àdúrà àwọn yẹn ló gbà bá gègé sẹ́yìn jere àdúrà àwọn ló gbà àfọwọ́ rẹ̀ bèrè wọ́n sì á sọ pé ọjọ́ orí ẹ̀ kéré ò lè ná Ferrari ọjọ́ orí ẹ̀ kéré ò lè náwó ó bá lọ́kàn rẹ̀ ẹ̀sùn tó ní ká mú ó pè mí o obìnrin tí inú ẹ̀ òdùn sí ìyẹn tó wá ní ọmọ bọ̀nú ilé.
2: Sporting Clever.
6: Adọ́kun.
2: Ayew Boadi àbí Enzo Fernandez ta ló replace rodri inú àwọn méjèèjì.
6: Àkọ́kọ́ náà tá a bá wo Enzo Fernandez kò kí ń ṣe agbábọ́ọ̀lù tó jẹ́ wípé ó jẹ́ bíi blocking four.
2: Wọ́n ti ní Anderson.
6: Eliot Anderson náà kọ ṣé ọpọ́n tí ń gbá náà kọ láàrin yẹn ni sọpọ́n tó ń gbá ṣe rí nǹkan tó wà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mà ní wípé tó bá kó agbábọ́ọ̀lù jọ láàrin gbogbo tó jẹ́ pọ́n jẹ́ bóyá bíi 8 ìwọ́n tó bá fẹ́ kó bára rẹ o gbọ́dọ̀ ní blocking four bíi méjì sí mẹ́ta ń bẹ̀ tó jẹ́ pọ́n lè blọ́ọ̀kì dáadáa bíbẹ̀ kọ̀ wàhálà máa dé ẹwù ìgbà tí wọ́n ra lórúkọ ọmọ fatua England ti Man City ra
2: Phillips
6: kò sẹ́ni tó mọ̀ pé Phillips ó di fatua bẹ́ẹ̀ yẹn tó wá di pé kò lè dá tan yà kò tó wá dánú PS gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó lò ibi tẹ́tì mọ̀ pé wàhálà burúkú wà nìyẹn ibi tẹ́tì mọ̀ pé ṣé àwọn akẹ́kọ̀ọ́ àti ẹgbẹ́ fún yẹn kí yẹn ro dáadáa ṣùgbọ́n tó bá wo Enzo Fernandez ó ti gbá tó sáà bíi mẹ́ta nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì síwájú kó tó dé bí báyìí ó ti gbá bọ́ọ̀lù lẹ́yìn ìgbà ó ti gbá bọ́ọ̀lù ní ìdíje ti Copa America ó ti gbá bẹ́ẹ̀ ó ti gbá wọ́kọ̀ tádìrí nǹkan tí ìwà rẹ̀ ká ní o bá wò wípé kán fowó kun kán wá gbèrú Enzo yìí tábí nǹkan tán nílò nìyẹn ìyẹn ti mọ ó ti ní adaptation.

0: you do my scan your by this year. Oh, she, the map for Lodi of Egan, and so long gone, so one to the bow, two back, but 300 years yet that day. Oh, them, my dear, didn't do it. She, oh, pay one candle of phone, and so you come my love around while you be.
1: Oh, from by Lejaku near to Ben Rata. Oh, no, be a new pay, I know. Ni and so on, nipa draw, tear your calf to Moshi. Tiopo, you then so on, nipa we pay, balloon, see calf, no, we lady. We pay can any call shooting until you buy for 7 1. Ṣùgbọ́n ikọ̀ shooting fi léde lẹ́ni lójú ọ̀pọ̀ ayélujára wọn wípé ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn táwọn máa gbá tó jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ Confederations Cup qualifier tí wọ́n máa gbá wọn ni wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ní pápá ìṣeré ilé kan salami. Mo wá ní bí pé ṣé àjọ CAF ti fọwọ́ sí bẹ́ẹ̀ àbí Shooting Stars kan ṣì ń gbégbèsẹ̀ lórí bí kíní ọ̀hún ṣe ṣẹlẹ̀ ni.
2: Lójú òpó àjọ CAF kò tí sí ìròyìn bẹ̀ ń pé bóyá wọ́n ti fọwọ́ sí ń pọ́ máa lè gba ìfẹsẹ̀wọnsẹ̀ wọn nílé kan salami. Nǹkan tó jẹ́ kó yé wa ni pé ẹ̀mọ and kì í jẹ́ ṣe shooting star nìkan àwọn ilé àwọn agbábọ́ọ̀lù club mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ pé wọ́n fẹ́ represent wa òun ní nínú ìlú nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje CAF ìyẹn Rivers Rangers àti Ekanemi àti Shooting Stars Wambi òun ní pé wọ́n jẹ́ kó yé wọn pé wọn lè gbábọ̀ wọn ní stadium wọn bó tẹ̀ pé ti Enugu àwọn sọ pé àwọn tún pápá ṣe wọn ṣe ṣùgbọ́n ti Shooting Stars èmi lóye pé bóyá àlàkalẹ̀ kan ti wà ṣùgbọ́n pẹ̀lú òye tèmi mọ̀ àti nǹkan tó yé mi dájú ni pé a lè sọ pé a fẹ́ parí stadium àbí a fẹ́ tún stadium ṣe láàrin oṣù kan kini ma mi fese won se ma be ni oju tun bo so bawo ya ife se sa fe lo ko won ibo ajele wa pe ko wa ba se na be won wo la fe pe wa lati wa se layin oju kan te pe ko je tun ni baye kia kia ani gbese wo gangan ni alakale ogo lo ti wa nbe ke to lo so pe nkan bayin pa fe se nkan bayin pe bi be lati ma se nkan bayin o ti ma lohun alakale o awon alakale nke o ye ko ti je ko yi wa npoke baye baye ni o ṣugbọn ko ni ye mi lenu to ba ma di asiko yen to ma ma pada so pe ere mo na lati ma pada lo gba fese won se yen ṣugbọn awon pp o le tinu awon alakale te pe won ti je ko yi wa bi awon fe rodun ati so ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú àjọ CAF àti FIFA mi fẹ́ pé transparency máa wà ń bẹ a máa rí nǹkan tó pé o lè sọ pé bẹ́ẹ̀ nǹkan báyìí ló máa ṣe àbí nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ so bóyá nǹkan mi wá ń bẹ o ṣùgbọ́n pẹ̀lú nǹkan ìwòye tèmi o mo ṣì mọ pé ìlú yẹn mo láti máa padà gbáfẹsẹ̀ wọn sẹ.
1: Ẹ jẹ́ àgbà bẹ̀yẹn súnmọ́ ojú ọjà nígbà tá a bá dé padà látojú ọjà ká tí wàá máa tẹ̀síwájú ẹ̀kọ́ kalẹ̀.

0: ṣe jẹ́ àwò bóyá a lè mú ìpè ẹyọ kan àbí méjì bá a lè bá máa lọ.
1: Ṣọ́ra mọ níjọ́ ló gbàjọ́
2: Tẹ̀sán 0705 odometa 949 tàbí 0809 7 odometa 949.

0: ká má dẹ̀ gbàgbé tíkẹ́ẹ̀tì àmọ̀ láti ń tán lọ o. ẹgbẹ̀rún mẹ́ta péré lówó tíkẹ́ẹ̀tì fún ẹni tí ó bá wá sí àmàlà fẹ́stì kan ní adẹ́rìn pòṣónú lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù táwa ẹ lọ ẹ kúrò lẹ́ o. On the 29 ni àmàlà fẹ́stì kan ní adẹ́rìn pòṣónú ₦3,000 péré lówó tíkẹ́ẹ̀tì ẹ lọ ẹ kúrò lẹ́ o.
1: ẹ
0: kúrò lẹ́ sà.
1: Yes, sir. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé Nàìjíríà náà làwọn ò sọ́pọ̀tì àwọn sọ́pọ̀tì sí àmọ́ bá sọ́pọ̀tì tẹ́lẹ̀ tí ìgbìmọ̀ta ti ọ̀rọ̀ àwọn ìrúgbà ẹ̀ kẹ́rí ìrúgbà ẹ̀ ní agbára gan wọ́n lágbára ó kàwé tó fà ẹ̀wọ́n jù wọ́n lágbára gan ju ìgbà gan lọ ìgbà tó ti bàbá fẹ́ ṣe tán ní ṣe tó fi ẹwú Nàìjíríà ṣe mọ̀ mọ́ lọ́kùnrin àwọn asọpọtì ẹ bàbá máa ti tẹlé ìlànà àwọn náà máa kó ìdè ẹ mọ pé àwọn nàìjíríà náà ti cross ọrọ yẹn so àtọ mọdà rẹ ṣe máa sọ ní kọ pé kí jẹni ṣùgbọn àtẹwọn wọn lóò dúró ni wọn ẹdá gbẹsẹ máa sọ àwọn náà ló máa ń da áfíríkà fún bọ àwọn ọmọ orúkọ àtọ mọdà àtàwọn náà wà ní ẹrẹ bí ti mo kọ fẹ dẹmọ pé jẹni
0: Mr. Ayọ̀ Olúwa Ọládélé lójú òpó ayélujára ọlọ́tẹ̀ ní Morin Tẹ̀símẹ̀. Ẹjẹ́ máa lọ yóò kò dì ní aago mẹ́jọ láàárọ̀ láǹgbà tábà tún pàdé ara wa lórí ètò sọ̀wédowó ọpẹ́ pọ̀ lọ́gàn tájọ ṣe kíní ọ̀hún nírọ̀lẹ́ tí gbọ́gbọ́ fi dùn tó fi kan sí Elio òun la mojú ẹ̀rọ tó jẹ́ kẹ gbọ́ wa normally lápá ọ̀dọ̀ ti yín bẹ̀yìn ká bá ṣe ń dìde ńlẹ̀ báyìí mouthpiece ló ń bọ̀ pẹ̀lú ètò music man títí aago mẹ́jọ tá pàdé yẹn kọ́ ní kòkòrò ìkùnà ní kò wà ọ̀dà rọ̀.

0: padà láti ojú ọjà ìtúpanú rẹ náà lẹ ń gbọ láti kan ní adẹnipo ṣóná 32 FM 94.9 ní orí òkè mọkànlá nílùú ìbàdàn yóò ní láfítà ọ̀sẹ̀ ibẹ̀ gangan láàfin jẹ́ kalẹ̀ sí paronto àti clever náà lẹ ń gbọ yìí lórí àgbóbá ti tún àsìkò a ṣe ojú òpó sílẹ̀ fáwọn èèyàn ṣùgbọ́n nǹkan kan bẹ ó ti pẹ́ tí amapò ti bá wa sọ̀rọ̀ kan yìí mo sì fẹ́ jọ bá àwọn èèyàn sọ̀rọ̀ kó tó di pa ṣùgbọ́n ṣé wọn ò jẹ wọlé ni àbí ẹni tẹ lọ sọ pé mọ̀ rí ọmọ yín mọ́
1: torí àárín yín ó mẹ gbọdọ̀ sọ̀rọ̀ jù àárín yín lẹ́gbẹ̀ẹ́ gómìnà tẹ pẹ́ mọ̀ rí àárín yín lẹ́gbẹ̀ẹ́ tọ́mì tẹ pẹ́ mọ̀ rí àárín yín bì kankan.
2: Ok èmi ni mo wọ lẹ́ẹ̀sì white.
1: Níbo lẹ ti wo ibo lẹ dúró sí.
2: Lúgbìn gọ́vnà lọ níwájú. Èmi rẹ̀ lẹ́ẹ̀kẹta onítẹ̀lé gọ́vnà.
1: Tẹ́tẹ̀ sáré tẹ̀lé gọ́vnà.
3: Ọmọlẹ́wà tọ́mì ọmọlẹ́wà gan wá kí mi.
2: Mo gbójú sókè.
1: Kí ló dé.
2: Torí lásìkò ni mo ti dọmọ ìjọba. Mo bá sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ ni ìyan DSS wọn lè gbé. So mé dẹ̀ fẹ́ wọn àdàbí fọ́tò wà níbẹ̀ ọní bá parọ́ láyé ẹlẹ́rùn wà lọ́run. Máa lọ sójú òpó Facebook 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ máa lọbẹ̀ lọ́wọ́lọ́wọ́. Làwo péjì rí a. Ọní bá parọ́ láyé ẹlẹ́rùn wà lọ́run. Gbogbo tó ń ṣe ṣètò gbogbo oúnjẹ oúnjẹ níbẹ̀ lónìí.
1: Kí ló ọ̀nàrẹ́ bu Ọlásùpọ̀ Adéalé. Wọ́n yí pé ká mú mú yín wá àmàlà fẹ̀sì pé gbogbo bẹ̀lẹ́ ẹ̀ tún dàrú ẹ ọ̀làwálé jàre ọ̀nàrẹ́bù Ọlásùpọ̀ Ọláwálé wọ́n ní ká mú mú yín wá àmàlà fẹ̀sì pé gbogbo bẹ̀lẹ́ dàrú dàbí nǹkan ti kíyèsí pé yẹn
2: wà láì ọ̀nàrẹ́bù orí íńtánẹ́ẹ̀tì omi jẹ́ ni.
1: Irọ́ ẹ jẹ́ bá
2: wà gbúro gbọ́ ó yá bá mi kọ orúkọ rẹ̀ kalẹ̀.
1: Ẹrú ọmọ
2: ó ti ṣera rẹ̀ bẹ́ẹ̀ni bá mi kọ orúkọ rẹ̀ kalẹ̀.
1: Ọ̀rọ̀ ọ̀nàrẹ́bù gidi ni wọ́n ti wọ́n kàn wò pé káwọn amagbádùn ayé àwọn wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá rí pé wọ́n á mú yín báyìí nìsín kọ́.
2: Mo ti kọ orúkọ rẹ̀ kalẹ̀ màá fún yàn bánsà lọ́jọ́ òun mo kọlà Ìbàdàn àbí.
1: Ìbàdàn
2: ọlọ́run mú ọbẹ̀
1: ẹ̀yìn rojú wọn ni.
2: Mo ti kọ nọ́mbà rẹ̀ kalẹ̀ fún wo sọ ni ó ní sọdú rẹ̀ mọ̀ láyé rẹ̀. Òun ò jẹ́ kán bá gbàlagbà sọ̀rọ̀ mo ti máa báyà mọ̀ kó wò nípa ọ̀rọ̀ ayé rẹ̀ ni ṣùgbọ́n lúgbò ti kìgbéraga bọ̀ lábẹ́rẹ́ mi lọ́wọ́ Sobatẹ́kì lúgbìn Sobatẹ́kì àádé bí ó wà ní ọlá ọlọ́run omi wò lókè ọlá ìrura ni. Kọ́ńtírì márùn-ún ni Sobatẹ́kì ra ní pépà ló mú wá sọ́dọ̀ rí a. Ibi mo mú.
1: Pé kí n bá wọn gbàdúrà sí.
2: Pé kí mi bá wọn béèrè lọ́wọ́ ìyá mọ̀ pé. Ibi mo mú ló wà lónìí ó dẹ̀ sàn. Ọlọ́run yọ. Bẹ́ẹ̀ náà ni Túndé Ìgbòho mi wò ní tó da lákọ lónìí Túndé Ìgbòho lùgbà kan bí ọdún kan sẹ́yìn.
1: Ọ̀sán kọ́ ọ̀dọ́jẹ́ wọn náà jókòó ti wọ̀n.
2: Mé kí ẹ mọ̀ ọlọ́run ti kẹ́ mi. Ẹ̀sùn mo fẹ́ fowó olówó ṣe níbi ọlọ́run kẹ́ mi débi mo ṣe wà. Bí mo nídìí owó kílẹ̀ tó mọ́ bẹ́ẹ̀ máa pé ṣe yìí.
1: Ṣèyí ẹ̀wọ̀ sẹ́sẹ̀ Tinubu.
2: Gómìnà máa pe gómìnà 070 ló bẹ̀rẹ̀ nọ́mbà rẹ̀. Màá sọ ń parí nọ́mbà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. 30 ló parí rẹ̀ nọ́mbà Yekun. Ó wọ́n fi àmọ̀ pé méjì ọ̀nìyàn ọ̀ní bá ní nọ́mbà rẹ̀ dání. Wọ́n fi àmọ̀ pé méjì ọ̀nìyàn dáradára ni. Gbogbo ìwòye ìrọ̀lẹ́ àná a wà nílé gómìnà.
1: Kí lẹ ṣe
2: bẹ́ẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntà àmì ṣèpàdé èmi ni olórí yẹn olóyè. Ẹ ṣe yẹn olóyè ìfọ̀kan o.

0: ipo mi ti ju gbogbo
1: se ru yan oloye eyan kebuye ri oloye foko ti ru yan ye ni
2: oloye ese kuku
1: sugbon oloye ka kiri e si lu bi mo ba de bi mo se wa olopa kan mo ba mu jade o gbadọ gbe mi sori eye table
2: mo ti ma gbe eyan lalele
1: a ti mo pe oloye boba re o wa fi mi jelule yibo re ni boba re ede yibo ni
2: ede yibo ni boba re
1: o ya so pe oni ba gbo yibo so pe kepe ke boba re
2: Pede yibo ni boba re
1: lanam bra oni o ba pe ni boba re boba re boba re
2: boba re
1: boba re na epo emi ni mo so ni boba re boba re o ye nla ni nile yibo
2: ara buruko buruko
1: oni ba o ya je ki oni ba je yibo ke ko ko sa re pe oni kan soso
2: o kan je ri si
1: e se wo wa ma so pe ejo adupe lowo kini kan so ba te ki
2: iro o ati debe
1: o ba ti se automatically o lo laye re
2: ni ati debe
1: 0570947049
3: Yes, I quit.
1: Oh.
3: Ya
1: be se o gbo yoba ni mi oni ba je yibo
2: ni gogogo pe na ko le jeri won le mati won le je pe won o si ni di edi mu ma edi radio won gba in ton fa nu
1: amala ticket ko ti kayan niyan lara ju oro mu mi so gan lo
2: iro on to ba ka ni ala gogo
1: iro on gbadu akogbo on gbadu akogbo lori eto
2: se ninu gogo nte so ina be mo e mo gomina ri e mo alaga ri gogo awon te si so inisi oni ba inisi koda tema okogun tema gbogbo ni e wa gbogbo awon lokada wa nbe o mo to wa nbe o mo ru wa nbe
1: ah ri je ki photo jade
2: o ni di photo camera gbogbo awon gbogbo won a ri
1: o se mo gbadu arin kari arin odo eyan loba loba ni mo gbadu wa se mo gbadu arin ni uya ka ni mera iso ni eyan yepere
2: enikan ti won na mo le je ndu nu gota o fe jo yin mo gbo boya ko le je yin
1: ele laye boya o fi sasho jo mi ni ele cheru mi
2: mo lo je yin ni enna o
1: so ba te ki go mi wo mo ti o ba de ti de naija ma lo mu ba gomina ipinle oyo pe omo mi re o pe omo mi re o pe ohun na wa asoselu o aha so fakan re bale sugbo ba ti segberaga so ba teki iwo na mo disqualify re ni bi today do
2: e ma se be
1: today do wu lo mo woju mi ri lowo mi lowo lowo lowo be yeye re pe mi ni jeta se ori kun le ni yeye re wa fu wakati merin ma ko ra re si wahala o ma pon mi le so ba teki
2: eh
1: se ni ba je yibo ni kepe o yibo eyo kan soso da fe wa di oro
2: 0907 9049 plus 234 90 62949 plus 234 90 62949
1: hello
4: hello
1: kedu kedu
4: hello sir
1: kedu
4: hello
1: hello anda yin lohun o
4: ah hello sir
1: eh bam bi kedo
2: ni to won ni e kon ni aka le wa pe e do ba je ibo abi ka si ojo po le ki ya mo po ba mo yan soro ni
1: o ya o ya le ak sabina kedada eh iya ma ko
4: hello baba jesha
1: ta jini se ibo ni
4: baba jesha
1: kedu kedu
4: ye adma
2: se aha eh ni ditu as ni ditu e be ibo ni
4: adma gino busa don saw that i was now
2: se gbo ba
1: ibo ni e
4: eh data ibo ni mi o ma like yen ti jesha loko mi o
1: ibo fe jesha oju ogun loko re ti fe o oju ogun ni
4: but won ti date bayi
1: eh olorun a forun ke
4: eh a opo ni mi
1: eh ibo lo mi gbe ibo lo ti mi pe
4: awon ton mo ngbe o awon ton mo ngbe
2: awon ton lo na apete ko hun
4: be ni sir
1: o ya shadua fun so ba teki
4: so da ke da woya ma do ke o e gba ti se ero na gbe gba o se ni wa ni ni lojo te bi npo na o a ma fo unu aye abo da wa da ji lori ijide yi ati yawo ato mo e
2: ma bo so da ke adua lo ro bi ojo yo
1: se ka fun ni tiketi
2: egbo se gba tiketi amara fe
1: abo le raye wa
4: ma gba
2: oge kini e koruko yin ma
4: gino buse
2: J-E-A-N-O-B-J-E-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O-B-Z-A-B-J-E-A-N-O- ọmọ tí yín lọwọ sẹ ngbé torí ẹlòmí kó má di pé yẹn mi jó padà mọ
4: ìgbà sẹ lọkàn ifeanyi ọbùsẹ ló ń jẹ ifeanyi ọbùsẹ òun náà ló ń tọjú mi àbúrò mi yín tó mo ní kòjá ẹsẹ.
2: Ẹpẹ̀lẹ́ máa orúkọ yín yẹn nìkan wá dá orúkọ yín yẹn nìkan dá
4: fún
2: àwọn èèyàn tó wà ń
4: bẹ
2: tẹ bá sọ báwọn fẹ gba amala first ticket tí àwọn win
1: lórí
2: ètò pàrọ̀nù rẹ.
4: Lórí ètò pàrọ̀nù rẹ ifeanyi ọbùsẹ ló máa wá gbà.
2: Ok
1: ma. Mario ti dé.
2: Mario.
1: Ìyànìyàn ti ṣoríire. Mario ti dé.
2: Ṣùgbọ́n
1: ìlàta tó sópa tẹ́ẹ̀kì o.
2: Níta mo sọnù bí ẹ tún ti bàjẹ́.
1: Iṣẹ́ kékèké ni mo tì mí ṣe fún o. Àdúrà kékèké ni mo tì mí gbàdúrà fún ètì tó ti sópa tẹ́ẹ̀kì o.
2: Àwọn àtàn sọ fún yín nù. Ẹni Mario tó wọlé nísìnyìí. Èèyàn gidi
1: ni wọ́n ti máa ń mú
2: wọn tipẹ́ tí mo ti
1: mọ̀ wọ́n pẹ́. Lórúkọ Mario mo wá bínú lórí ètò lálẹ́. Lórúkọ Mario bèrè lọ́wọ́ rẹ̀bẹ̀ ni kí ẹ mọ̀ pé mẹ́ẹ̀sọ lórí
2: burúkú. Ẹ kọ́kọ́ kí wọn dáadáa.
1: Màá kí ọmọ inú mi Mario níbi àkọ́kọ́ ṣe bank manager. Lulẹ̀ Sani bánkì àkọ́kọ́ ìyá gbẹdẹ́gbẹ́ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú re.
2: Ẹ kọ́kọ́ kí wọn ná.
1: Mario lórúkọ rẹ lórí ètò lónìí. Màá fún ọ̀nìyàn mẹ́wàá. Màá fún ọ lówó kọ́ bá mi ṣàdúrà kù ọ.
2: Ṣé bá ṣàdúrà tẹbi kún yìí? Bá tó gbẹ́kẹ́ mọ̀ fún yín nìkankan.
1: Mẹ́ni níbi owó ilé bàbá mi wọ́n ti fẹ́ ta dúlé ṣàkílẹ́fà lẹ́ẹ̀ṣọ́ lórí burúkú.
2: Àti láṣẹ lẹ́tí ni wọ́n fẹ́ ta lé wọ́n fẹ́ ta lé.
1: Ilé rédíò mo ti fi ṣiṣẹ́ ẹ̀ owó túnjí àbí oyè tùnẹ́rò bọ́bọ́ àgùntàṣọ ló owó mi fún mi káà fún yàn mọ ó kù díẹ̀ káà tó fún ní dojèṣà.
2: Ìyẹn owó sálárì jẹ́ ìgbà bí
1: ẹ̀ mọ́ ẹ̀. Nípa sálárì ọmọ mi lọ́dún iléeṣẹ́ lẹ́ẹ̀ṣọ́ lórí burúkú. Máa lọ sójú òpó Facebook 32FM 94.9 fẹ̀yìn ẹ̀ Mario ti wà níbẹ̀.
2: Mario wọ́n gbọ́ wa àwọn wò kán tán lè.
1: Lórúkọ rẹ̀ mo lè bínú lálẹ́ mẹ́tì sọ pé mo bínú tán ò kí yàmọ́ lọ jẹ ni ń wò.
2: tẹ bá lọ sọ ní ẹgẹ sọ wọn mọ fàyín kí ni o.
1: Ó yá Mario lórúkọ rẹ jẹ́ kí mi fọ́nìyàn mẹ́wàá lówó tówó kàn fi gbádùn.
2: Ẹ kọ́kọ́ sọ pé Mario mọ̀ bínú mo fẹ́nu mi gbolẹ̀.
1: Ǹgbọ́ Mario ṣe kí mi fẹ́nu gbolẹ̀.
2: Ẹ kọ́kọ́ sọ bẹ́ẹ̀ nà ká tó gbọ́.
1: Omoyè mo jẹlulẹ̀ ọ̀wádú lè sà ọ́.
2: Ó da ṣé ibè lẹ́sàlẹ̀ wàyí sórí lẹ́sàlẹ̀ wàyí.
1: Omoyè mo jẹlulẹ̀ ọ̀wádú lè sà ọ́ Mario.
2: Mario ẹ mọ̀ ti dá o.
1: Ó mọ̀ ìtàn bàbá rẹ sọ fún ọ pé lùgbìyàn sọ́jà wáṣú lè sà mo ṣe sọ wọ́de ní rádà
2: nígbà tí bẹ̀rẹ̀ ẹ̀ka ẹ̀wọ̀ sọ́pàtẹ́kì gẹ́gẹ́ wà ń bẹ̀rù wọ́n kàn ń wòyìn báyìí.
1: Ṣé àdúrà kékeré mo mi ṣe fún Mario ètò ti sọ́pàtẹ́kì tí sọ́pàtẹ́kì bá dẹ̀ fìgbéra ga sí fún mi lálẹ́ you gone.
2: ẹ má ṣe pé.
1: Mo mọ ọmọ mi sọ o inú tètè bí mi o.
2: Hello. Ẹ bẹ̀ka lẹ̀ ṣe fẹ́ báyà má kò sọ̀rọ̀ ni.
3: Mo fẹ́ kí àwọn
1: sọ́mátẹ́kì
3: àti bàbá
1: mẹ́rì olè. O fẹ́ kí ṣe mo yí kò kí Mario ni àbí mo sọ fún ọ pé Mario ti fún mi lówó.
2: Ẹ jẹ́ àjọjọ́ náà wọ́n wà láà máa ń sọ. Nǹkan tá a bá ti sọ bí kẹ́ ẹ ṣe ẹ jẹ́ ká ṣe sùúrù náà. Ó ti yé ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́.
1: Ṣé mo sọ fún ọ pé a ti wọ abala àbí mo sọ fún ọ pé Mario rán mi sí ọ.
2: Ẹni tó wọlé yẹn fẹ́ẹ́ torígbó jẹ́ yíbo ta ní kẹ́pẹ́ tí káàdàdẹ́ kò tiẹ̀ ń wọlé àkókò mẹ́ni kankan rí ẹ̀yìn tá à ń fún àmọ̀yìn rí àwọn tó fún wa náà a ò mọ̀ wọ́n rí kò sí nǹkan tó ń fẹ́ẹ́ ká fún yín nìkan sí ta kò sọ́wọ́ ó ti yé yìí ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé ètò tá à ń ṣe náà fẹ́ gbọ́ àwọn kan wà tó yẹ pé abala ìbùn oṣù ká mọ̀ di pé a mọ̀ fi para wa lára wọ́n ní how much do we have to. Ok wọ́n lè lò ká fún àwọn èèyàn Mario.
1: Jẹ́ kí
2: ẹni kí wọ́n sọ pé kí ẹ má bínú ná Mario.
1: Mo ní mẹ́ Mario a máa bá mi sọ̀rọ̀ anyhow. Ibi mo bájọ́ orí mi dé ọmọ òye mo jẹ́ ilé ìjà.
2: Ó yá ẹ sọ̀rọ̀.
1: Mario jẹ́ kí mi fún ọ̀nìyàn mẹ́wàá jẹ́ kí mi fún ọ lówó tó tówó.
2: Ẹgbọ́n Mario wọ́n léèyàn mẹ́wàá. Èèyàn mẹ́wàá lórúkọ kẹ́ndẹ̀ ṣàdúrà fún Mario. Wọ́n kàn fẹ́ ṣe ẹjọ́ fẹ́ ṣàdúrà.
1: Kí èso lórí burúkú o.
2: Ebe ti kú wọn darí.
1: Lúgbò wà ní kékeré.
2: Bàtà bàtà rọ́bà àbí kí lè rà fún wọn. Ṣé bàtà dẹjà lè rà fáwọn àbí àbí bàtà kí ni.
1: O ẹ ṣeun gbogbo mo gbọdọ aṣọ lórí afẹ́fẹ́ gan inú ti bí mi.
2: Ẹ máa sọ gbogbo èèyàn ń gbọ́.
1: Sọ́pàtẹ́kì àti Túndé Gbòwú ni mo ra bàtà rọ́bà fún.
2: Olóòmù.
5: Hello.
2: Ẹ̀mọ̀ ká lẹ̀.
3: Yẹ́ mi sẹ́ndì kìíní sí Mario.
5: Ifun na
2: yan láti Sango nílùú Ìbàdàn.
1: Ifun na yan. Tí ẹ ká sí ni.
2: Ẹ ra ma. Ẹ sì ma. Sobatec ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí Akíndé rọ́jò yẹn ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ifun na yan bi.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ṣé ra yọ̀ ibà tíkẹ́ẹ̀tì àmàlà fẹ́ẹ̀sì?
1: Mo ti sẹ́ndì rẹ̀ o. Mario Lawu.
5: Ẹ̀lú àwọn ọgbọ́n yín sáà.
2: Ṣé ẹ máa ráyè wá gba tíkẹ́ẹ̀tì àmàlà fẹ́ẹ̀sì? Abẹ́ ni tírẹ́sì.
1: Oríire ẹ̀ gbàrí ni.
2: Hello.
1: Àlàfi bọ̀ ni màmá fi ṣe.
2: Hello.
6: Hello.
2: Hello, ẹ kálẹ̀ o. Ẹ o, ta ló máa sọ̀rọ̀ ibilẹ̀ tí máa sọ̀rọ̀? Hello.
6: Hello, ẹ kálẹ̀ o.
2: Ẹ mọ̀ kálẹ̀, ta ló máa sọ̀rọ̀ yìí?
6: Ẹ kú ètò Mr. Taiwo Adéjì ni o.
2: Mr. Taiwo Adéjì láti bo.
6: Láti Ìbàdàn bí ni sá o.
2: Láti Ìbàdàn bí ẹnì kẹ́pẹ́ ká fún yín ní àmàlà ticket, àmàlà first ticket, ta lẹ ni náà.
6: Mr. Mario, but ẹ bá mi fún woman tó máa ń ṣe program àwọn ọmọ kéékèèké níjọ ní àràárọ̀.
1: Aláyàfó o ti ṣì. Mario ti kí mi fún ọ lẹ́ni tí.
2: 0705549 0705549
6: Rasa.
2: Yes, ma'am. So, but there, you don't have any tickets that are high, you check your DM. Hello?
1: Say, so, but there, you don't
2: have any Mario, hello?
6: Okay.
2: I'm a guy, Len. Hello? Hello?
1: Sobateki many di many olowo many di owo.
2: Yes, ma'am.
7: Mama ṣe o.
2: Àmì òta ló ń bá a sọ̀rọ̀ yìí.
7: Ìyá Zainab láti Ọmí Adì o.
2: Ẹ ti gbẹ̀bùn dáadáa lórí ètò yìí náà.
1: Ó ti gbẹ̀bùn o.
7: Ẹ ṣe sá o.
2: Ẹ ti gbẹ̀bùn lórí ètò yìí rí.
7: Rárá sá omi ìjẹ̀bùn rí o.
2: Kí lorúkọ kí lẹ korúkọ yín?
7: Ìyá Zainab láti Ọmí Adì o.
2: Ṣé ìyá Zainab náà lẹ́sọ̀ọ́ ń bí báyìí?
7: Bẹ́ẹ̀ ni sà.
2: Ọ̀dà sí wàhálà. Ìgbà wo lẹ máa wá?
7: Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́.
2: Sobateki ni o. Ìgbà wo lẹ máa wá gbà? Ṣé wàá gbà lọ́la?
7: Mà wá sà bí àgọ́ mélòó.
2: Àgọ́ mọ́kànlá sókè ní kẹwa.
7: Ókè sà.
2: Ẹ sì máa.
7: Ẹ sọ mi o, ẹ nífẹ̀ẹ́ lè ṣòpin o.
2: Àṣẹwà. Hello. Hello. Hello. Ẹ kálẹ̀ o.
8: Ẹ kálẹ̀ pé tó.
2: Ẹ ta ló máa sọ̀rọ̀? Ibi lẹ ti máa sọ̀rọ̀?
8: Hello.
2: Mi ò mọ̀ pa gbogbo ilé jẹ́ bá ti pè wọlé ẹ ti wọlé nìyẹn ẹ sọ̀rọ̀. Hello. Ẹ mọ̀ ká lẹ́tà ló ń bá sọ̀rọ̀ yìí. Ojú òpó yóò tọ̀ dáadáa.
1: Mo ti fẹ́ kí mi fún ọ lówó lórúkọ Mario ni. Méjì rówó o.
2: Hello.
1: Ṣùgbọ́n mo kọ̀ kí mi ti fún ọ kó ṣàdúrà fún Mario ni ó ti lọ bẹ́ẹ̀ ni.
2: Hello, ẹ kálẹ̀.
9: Ẹ kálẹ̀ pẹ̀sọ̀.
2: Ò ta ló bá sọ̀rọ̀ yìí o. Láti Amúlùkí lẹ́gbẹ̀ orúkọ yín.
9: Láti Amúlùkí.
2: Àgbọ́yìn Adá.
1: Ìpè ti pọ̀ jù.
2: Zainab Abbas Labi.
9: Bẹ́ẹ̀
2: láti Amúlùkí. Kí ni ẹnìkan ló ní kẹ́ mọ̀ sọ̀rọ̀ lábẹ́nu yẹn o? Àwọn yẹn ti
1: gbẹ̀bùn dáadáa ni o. Ó yà pa bẹ́ẹ̀ ni, ó ti gbẹ̀bùn, ó ti lorúkọ rẹ̀ wọlé.
2: Kí lẹ rí?
9: Ẹ̀ló.
2: Kí lorúkọ ètò tẹ́ ń gbọ́ yìí?
1: Ó yà.
9: Àrònú rẹ̀.
2: Ọ̀rọ̀ sì ti ń jẹ́ bẹ́ẹ̀.
1: Ó là fún ní
2: kìíní. Ẹ̀mọ́ fi wá nara. Hello.
10: Hello.
2: Ẹ̀mọ́ ká lẹ́, ta ló máa sọ̀rọ̀ yìí?
10: Ẹ ká lẹ́
2: o. Ta ló máa sọ̀rọ̀ yìí mà?
10: Táwà ni o.
2: Táwà kí ni?
10: Táwà gbogbo lára.
2: Ẹ ti gbẹ̀bùn lórí ètò ìgírámà dáadáa.
10: Mi ì tí gbẹ̀bùn mo ẹ̀sẹ̀ pé wọlé mi o.
2: Ṣé ààyè wa gba tíkẹ́ẹ̀tì yín tó bá dọ̀la?
10: Mà ààyè wa gba.
2: Ọ̀dà. Táwà kí lẹ pè mà?
10: Látàrí mọ ni mo ti
2: wá
10: o, látàrí
2: mọ. Táwà, látàrí mọ. Ẹ wá tó bá ti di bí aago méjìlá. Ṣẹ gbọ́. se be mo do wa ti kokoko wa si o
10: eh mo ma do
2: e mo lo be do ra mo kan tu lo be njo ni je okay ma so ba tek lo ni a fun yo awa ko hello
11: hello kale sir
2: e mo kale da lo ba soro yi o
11: ati kule lo soro lati IT sir
2: lati IT ah se be yo jina ju lati wa gba ticket ba
11: Ayo
2: ko jina ma wa gba Akinkunle boya ka fo ni wa ni tosi Akinkunle abi
11: be ni sir
2: ati ati be
11: ni sir
2: so ba de kilo ni afun ni na ma la first ticket o abako
11: eh owo ma ma ro ke o
2: ami o ah ka woju kan se suru na ka woju po Facebook wa na to ra won tin bi data wo wa na ko ma di wi pe a ja won ni la gara ka ma yo kini yen sira won jo pe ticket won message won gan ti ti wa subuli ra won ba ti se mo lagunju se nto sele ri eni to nje olagunju taiwo yi to ba je pe irin ajo yin ba jo mo badan bi bayi e wa gba ticket yin lola lati bi agomo kan la soke titi da ago merin olagunju taiwo ke wa gba bi bayi e dakun iwo ti o ba ti je ko won dako re mo wule wa bi bayi ko wa mo lo scope
1: loruko mario je kimi sare fun oniyan bi marun kan kimi fun oni
2: wo ka fun won lowo
1: kan fi gbadun
2: igbadun ni lale
1: 456 ati ya ticket mefa ba
2: mefa
1: bi yen lena
2: loruko sobatech ni be se se re ni ti e
1: ka
2: daro olodun eledumore bi ni pa o
1: ami o enji ka da ba ko ti o gbowo
2: lo ko mario abi
1: mario
2: oniyan mi alalubarika ni agutaso lokunrin fine boy ni o
1: ese se ki won ni isin eh eh won tu awon ni ke ma binu pe bo se mo ese gan o hello
12: hello e ko taro
2: ba mi sadu agbolo nkan fun mario
1: e ba sadu fun mario tan ni afun yin lowo
12: ah o ma de re situ bayi
2: ke e ba sadu fun mario tan ni afun yin lowo
12: mo ni arin arin ni won ma rin won lo bi taju
2: 20
12: 74
2: 98
1: 06
2: 40
1: 40
12: UBA
1: ose
2: mo ti ulo
1: gbe wa
2: o na ni
1: o gbadun lale
2: loju opo ayelujara wa to nje idogun adelaja yi e gbe aka number yin idogun adelaja e sa ni type be yen ko to di la ni seju aya to gbe wa nbe idogun adelaja e fa aka number yin ranse ko to di pe atoro da bi pe kini ohun ise ni gba le lo lele ta ba ti ko lori eto ido wade la ja yun ti je nbenu o tori ko ma di pe pe be fa lowo njerin ese mo wife pali to gba nbi ai fi pali to gba n ta ba ti la fun lowo mi ro pe njo ati nba bo enikan kan so pe ohun o ri owo kankan ri ido wade la ja ido wade la ja a ma ri ido wade la ja kan ma ti be yan bayi ni ka ma ti fe yan bayi baba o to e yo du pe lowo amarale ka ma lo ba ta ti idogun adelaja bayi o
12: afi ka gbe call ni kan si
2: oju ojo yen ti lo ni boya to ba di okay idogun adelaja re
1: o ti ko
2: enju o ti ko o
1: oya
2: idogun adelaja re o
1: oya
2: 81
1: 81
2: 57 35 72 54 green up so gbe wa
1: e gbe wa o
2: oni o 81 57 35 20 72 72 54 so nani
1: oni
2: e ka wa ara le na ka wa ara le na
1: a to ti di jomejo ta jo ma pade lori eto diva omo mi alalubarika god bless you so ba tech mi wo kan ti di customer ni ti e lagbara olorun eledumore o ni sukun olorun atubo abukun re so ba tech tunde duwu na lagbara olorun eledumore olorun amunu re dun iyan ni mi support re a lori eto lati january to december esun ori lagbara olorun eledumore ni wowo ti mario mi god bless you titi di jo mejo 32 FM ni mi gbo o imo yi kuro ni be
2: laptop jowa di laja e ri owo yin nisin ba ti ri je mo lo ni gbe yin lulufa patapata dupe lowo yin o nkan ko ni se alaafia yin je nduro ti wa e se gidigan ni amo lori o ati jati mu yin ko ni ni rara je bi pe yo yiwo o lagbara olorun ridwan adekunle clever lo ko mi e je mo lo na yin te pe ta be je wa gba ticket e mo bo ni nkan bi ago bi mokanla mejila soke ti ti ago merin elio ni amoju ero wa fun sa ta wa ina odi ijo mejo o jabo.

ọmọ ó tán tì àgbọ̀ngàn tán ni a mọ̀ tún gbọ́ ni rọ́rá wọn tí wọ́n dá sílẹ̀ wọ́n ti kú àmọ́ wọn kú torí iṣẹ́ tí wọ́n ṣe a mọ̀ dé bá ni àwọn sì tí wọ́n tún ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn náà wọ́n fọ́ wọ́n sa ní kẹ̀kẹ́ wọ́n wá tún mọ̀ tuntun jáde ọyẹ́ ẹ̀ka alẹ́ tún kú lé o ẹ̀kú lẹ́ tún ká alẹ́ o ẹ̀ka àbọ̀ sórí ìkànnì 32FM fẹ̀yìn ẹ̀ lórí òkè tí ń tẹ premier hill ìyẹn lúlú ìbàdàn tiwantiwa ẹkú lé o mo ti gbé kinní ọ̀hún dé lónìí kẹ̀kẹ́ lúkẹ̀ lágbo pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín fàdí yín gangan ìmùlẹ̀ yín gangan tí máa ń jà yín sí tí máa ń rẹ̀ sí yín lónìí fúnkẹ́ ìbàdàn náà pé bí 32FM náà pé bí ó yá fẹ́ yín ẹ ó yá ẹjẹ́ àjọgà ẹjẹ́ àgà síbẹ̀ ẹ̀yìn rédíò yín sókè láúdà ẹ sọ fẹ́ nìkan pé kó tún sọ fẹ́ lòmíì wípé kò ṣe tòmí ìta tún fẹ́ gbọ́ o wípé kò sí ìkànnì míì ta sì tún máa yín sí ìkànnì 32FM fẹ́ yín ẹ ò la gbọ́dọ̀ máa gbọ́ ẹ mọ̀ pé táago mẹ́jọ àṣálẹ́ bá ti lù tó fi máa dọwọ́ aago mẹ́sàn-án àbọ̀ lásàálẹ̀ lọ́jọ́ Friday ọmọ kò sóoru o ọ̀pọ̀lọ tó ti fasẹ́ látọjọ́ Monday Tuesday, Wednesday, Thursday, Friday. Nǹkan tó wá kù ni báwa ṣe fún ní ìkànnì 32FM. Òní ká máa fún lálùjọ, ká máa fún ní síyá, ká máa fún láwọn ètò tó jẹ́ wípé a máa múnú yín dùn, a máa jẹ́ kọ́pọ̀lọ yẹn kó máa kú. Ṣé wá rí wípé ẹ nílò láti yín kúrò, ẹ nílò láti gbé kúrò. Bá ń wá lórí pé mo ti gbé e dé. International message yin aboki yin to ma ge fun leleje won bobo ye su ara so bo yin ele to je wi pe ele feju be ti se nri lo tori pe o ma kibo a ma yo a ma fa a ma lo do o ya so fe nikan pe ko tun so fe lomi ikanni 32FM ogo agbaye ìkànnì àgbáyé ìkànnì kan tó dàjọ tó yàtọ̀ sí àwọn ìkànnì gbàkórùn mọ́ 32FM fẹ́ yín ẹ gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ pátápátá ojú kan ṣoṣo ló wà ètò alẹ́ yìí nìkọ́ ni ọjọ́ keje nínú oṣù kẹjọ lọ́dọọdún lábì ogun àgbáyé ogun òní bó bá ń ṣe entertainment program tó jẹ́ ti yorùbá ti ayé wọ́n rọ̀ fòṣùpá sí kó fi pàṣọ sí kó fi màlá sí àwọn alálẹ̀ yìí inshallah òṣùpá àjọ mú nǹkan lẹ̀ dáadáa táwọn ọmọ rẹ̀ torí pé kí ni kò ní gan gangan lọ́jọ́ bí kíngíkíngí ẹ bá wà 98 lẹ́kọ̀ọ́ báyìí gbogbo ẹ̀ ó ti ń rọ́ kùkù kẹ̀kẹ́ metaphorsis ni mo fi wọlé acapella pẹ̀lú metaphorsis latest release ọba orin nìyẹn ẹ kú ilé ẹka àbọ̀ sí ìkànnì 32FM ètò lápè ní lágbo ètò eléyìí nǹkan tó fi yàtọ̀ sí gbogbo ètò eléyìí nǹkan tó fi ju gbogbo ètò lọ ni wípé inú lílẹ̀ yìí máa wà nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la èmi àti àjọṣe inú lílẹ̀ yìí máa wà gbogbo àwọn àbẹ̀tẹ̀tẹ̀ yìí ò ráyè lọ́yẹ tẹ́ fi wáyé sí ìkànnì 32FM ọlọ́run ìṣẹ̀dá ń gbọ́ àjọ wa mú kóra wa gbà torí mo kọ́ wá lónìí gbọ̀ngbọ̀ngúdù mọ̀ ní kẹ̀dẹ̀kẹ́ ṣe rí bẹ́ẹ̀ nílò láti yín kúrò níbẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ nílò láti gbé síbẹ̀
awon nkan ti eto ele to di sinu niyan abala koko eto ele yi ni ni wipe nkan to nsele ni party nkan to nsele loju agbo iseda ngbo emi ati ajo wa gbe si ajo wa muwo seri wipo ma dun gbogbo ma kan si oni mo ma gbe party woju agbo mo ma gbe party wonu studio seri pe gbogbo nkan te fe le ma ba pade ni ikani 32 fm bakana o ba dabalele keji emi atalejo mi oyi ijejo ko

ẹkúnlẹ̀ kábọ̀ sórí ètò yín ètò wa lágbo lágbo Bayzone Wu Haibi èmi ni pàdé yín gangan o ọ̀rẹ́ yín ìmùlẹ̀ yín gangan láti ilé sílé látọjọ́ tó ti pẹ́ orúkọ mi ni Taofee bàbá tó bí mi ni Nasiru Dean ayinla elio ọmọ elio gudugudu abẹyin plenty plenty Taofiki bàbá Taofika òun kí yín gbé tún káàbọ̀ síbi ìṣe mi o gbogbo bí mo ṣe máa ṣe fún yẹn bẹ́ẹ̀ náà ni màá ṣe máa ṣe fún yín lásàálẹ̀ ọ̀yá gbogbo ẹ̀yin tèmi lójú òpó Facebook ó bàjẹ́ fún yín tì ẹ dààmú ẹ fòrò abọ́ládé adẹ́rọ̀nkẹ́ adégúnjú number one oyè dèjì ayọ̀ ọba mi gbogbo wọn ti pátápátá wọn dúró korí wọn ga tán wọn ń gbójú ayọ̀ wò mí lójú òpó Facebook ìwọ náà lọ mọ gbójú ayọ̀ yẹ̀ wò kọ́kọ́rọ́ kan wà tí mo mú wá lónìí.

0: 0809 7949 0234 90 2000 949 B 0906 2000 949.
1: Tí mo bá ní lágbo-lágbo, ẹ ní ní ìkànnì 32 FM fẹ́ yín ẹ̀. Lágbo-lágbo. Ẹni yìí kò mú o.

0: lago lago fẹyin ẹ ẹka lẹwọn àkìlẹ ọkọ yín láti bolẹ tí ń pè
1: ìdòwú ló ń sọrọ látàbẹ bí.
0: Ìdòwú gbogbo agbẹbì afa bó la bẹbì lásàlẹ.
1: Gbádùn o.
0: Tó ń mú yẹ̀sì dáadáa. Sójò yóò disturb. Òjò ti ẹ̀rọ lónìí, òjò ẹ̀rọ lónìí. Afa bó ni kẹ́kọ̀ọ́ lọ pátí kán sàfún yín gàárì. Kán sàfún yín lágbàdo ó ti sẹlẹ̀ rí.
1: Mo jẹ́ lẹ́tẹ̀
0: mi rí o. Kákà àzú kó sẹlẹ̀.
1: Tí wọ́n lẹ́sẹ̀ wọ́n ẹ̀fún mi ni òní ìgbà
0: ohun. Ẹ ní ìgbà ẹ̀yọ́ ẹ ní sanwó òde.
1: Màmá kọ́wọ́ mi lẹ́nu.
0: Ẹ mọ̀ kówó yín bọ̀ lé. Àti ìdòwú ẹ kálá. Yíyọ̀lẹ̀kùn ń yọ.
2: Yíyọ̀lẹ̀kùn ń yọ.
0: Lágbo lágbo. Ọlọ́run lágbo lágbo.
3: Hello.
0: Hello wọ bi lágbo lágbo ẹ ní 32 FM fẹ yín ẹ.
3: Lágbo lágbo.
0: 32 FM fẹ yín ẹ. Ó yá kí ló kọ yín láti bulẹ̀ tí ń pè.
3: Mrs.
0: Fúnmiláyà alani aya animasa ẹ ó pọ̀ nlẹ̀ gan lẹ́ẹ̀fi sáwọn ẹ̀. Ó pọ̀ gidi gan àbí. Bẹ́yìn bá lọ pátí tó bá sá fún yín ní bọ́ọ̀lì ẹ̀ gbà.
3: Tó bá ṣe gbà náà láṣẹ máa ṣe
0: lò. Bó bá ṣe gbà láṣẹ ṣé àjọ lò bẹ́ẹ̀ náà ni ẹ kàn lọ pátí. Wọ́n kàn sáàfù yín lé dé lásán. Àwọn edé mẹ́ta nínú àwọn abọ́kọ́lọ́ mú. Ẹ lọ fẹ́ mú lọ lẹ́lọ fi ṣe fọ́rẹ́jì. Ọ̀yáwó ọlọ sójú òkú fesù ìyá yìí kò ní bàjẹ́ fún yín. Ẹ jájọ mọ̀ dunú ẹ jájọ mọ̀ dunú ẹ jájọ mọ̀ dunú. Lágbo lágbo. Ọ̀yá fẹ́ yín ẹ̀ kí ló kọ yín láti bolẹ̀ tí ń pè.
4: Ambali Aziz ló pé láti ilẹ̀.
0: Ambali kí lẹ pé.
4: Ambali Aziz.
0: Láti bo.
4: Láti US mo tó pé.
0: Ee bàbá ẹra sà.
4: Sẹ́rí ẹ̀pẹ̀lẹ̀ sẹ́rí ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀rọ parílẹ̀ rẹ̀.
0: Ó fọ́ ni.
4: Ṣé pé èmi bá lọ sóde ń gbà kan. Èmi ò ń béèrè fún rẹ̀ sí.
0: Kí lẹ wá mọ béèrè fún.
4: Àmàlà ni ó lè níjì.
0: Kò ní bàjẹ́ fún yín èèyàn mi.
4: Fẹ́rẹ́ wá béèrè fún rẹ̀ sí. Ẹran tó ń tòótò kílíkílíkílí kan báyìí wúra fi sórí ẹ̀.
0: Ìjẹ́ ráìsì ń patí rí ìjẹ́ rí kò lè.
4: Lọ́tọ̀ bá béèrè àmàlà àwọn ẹran wàyà méjì lálá kan báwo gbé bẹ́ẹ̀.
0: Bí àwọn ẹran ta fẹ́ sáàfù ni tó bá jẹ́ ọ̀dí 29 lámàlà fẹ́ sí wa.
4: Ẹ wá lọ tó pọ̀ ní. Mo wá lọ sóde kan, wọ́n á jí òde àwọn alákọ̀wé. Ọmọ àbádọ́ ni mi.
0: Lẹ́dẹ̀lẹ́ yìí.
4: Ọmọ àbádọ́ ni mi. Ọmọ àbádọ́ ni mi. Ṣé bá ti gbèjì lè jáde, ṣé bá ti tutù lẹ́nu mi yìnbọn yìnbọn. Ewúrẹ́ lè. Wọ́n ní sàláàdì ni sàláàdì ìyàwó ẹ̀ wá bá wá bá là.
0: Àbí kan sàfún yín sàwámà. Ó dùn mí gangan. Network yẹn ti ó ti drop ẹ. Ó dẹ̀ wá dùn mí gangan o. Ẹjẹ́ tó gbapá mi. Ambali Aziz ẹ̀ ní pa mí. Bàbá àwọn.

0: lọ́run kò la.
1: Lágbo lágbo.
2: Tati tu ẹ̀fẹ̀.
1: Ọya fẹ́yẹ. Gányẹ́. Ẹni gányẹ́. Alfa na mami bóni. Bóni.
2: Ìyá Elizabeth ni látọjọ.
1: Ìyá Elizabeth gbogbo ọjọ́ wo lọ́jọ́ lásàálẹ̀. Ẹni gányẹ́.
2: Ọjọ́ wa, ó wà
1: ókè. Wọ́n sọmi yọ̀. Tẹ́tàdí tú
2: yẹn sì pè.
1: Tó sì pè. Tẹ́tàdí tú yẹn sì pè.
2: Ẹ̀pẹ̀lẹ̀ kú ètò.
1: Ẹ rama.
2: Ẹ wo ó dẹ́rí ó wà bẹ́ẹ̀ èmi ti lọ sí Patiri kí wọ́n ṣe àṣàrò gàrí bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe rí ohun tó máa kó sí ẹ̀gbẹ́ gàrí yẹn ẹ̀yin ò ní ẹ̀yin jẹ́ ẹ̀ni fẹ́ jàmọ̀lá tàbí jẹ ráìsì
1: kò ní bàjẹ́ fún yín.
2: Tó ṣe ń sọ́mà kó síbẹ̀ ó máa wọ̀nyí lójú jàrí lẹ́fẹ̀ẹ́ mu.
1: Sẹ́ẹ̀tì àwọn ìyá kí láti ṣe ni.
2: Jàrí lẹ́fẹ̀ẹ́ máa fẹ́ mu.
1: Jàrí lẹ́fẹ̀ẹ́ request fún.
2: Lẹ́fẹ̀ẹ́ request tó ní sọ́mà kó sí ẹ̀jẹ̀ jàrí.
1: Àwọn nǹkan tó ní vitamin five.
2: Ó máa wà pa o.
1: Àwọn nǹkan tó ní vitamin five. Èdè pé
2: tọ́tà yẹn lè gbé jàrí jù sílẹ̀ lásán ìyẹn tọ́.
1: Kò ní bàjẹ́ fún yín.
2: Ko wa gbe gari tabe ko fe pati ba dide ni
1: o dide ni ni sanwo de
0: pe godanto
3: ah
0: dide ni pe godanto
1: omo mi ti seye ufta ala bi mr perfect lele e ri pe mo fi metamorphosis mo fi wole omo ti se wa ye o jo baba re bi imu ufta ala bi perfect gba to ba ti wa fi space ile pe ka awon eyan gan tun mo ganu si gbogbo kini gẹ́gẹ́ bí ọmọ ọba òun náà wá wọnú studio ó lọ pò ó jáde ufta ala bi perfect ó lẹ̀ ń gbọ́ kì í ṣòṣùgbà o àmọ́ ọmọ ọba òun náà lè

0: lágbo lágbo fẹ̀yìn ẹ̀ fẹ̀yìn ẹ̀ kí ló kọ̀ yín láti bulẹ̀ tí ń gbè.
1: Orúkọ tèmi ni Kúnlé Chelsea Atapẹtẹ.
0: Kúnlé Chelsea gbogbo apẹtẹ bó la pẹtẹ lásàálẹ̀ yìí.
1: Pélé
0: délé Kúnlé Chelsea
1: láti apẹtẹ
0: láti apẹtẹ.
1: Apẹtẹ wa n bẹ o.
0: Bàbá mi bó la eré àbò lápẹtẹ lẹ ti ń pè.
1: Àwọ̀tán.
0: Àwọ̀tán iná bẹ̀rẹ̀ sì dà àwọn bí àwọn alápatà ni wọ́n ti mú náà ni wọ́n ti ká kébù lọ báyìí kọ́ ló ń sàánú wa. Èyí sì ń lo ná aná bá ń kọjá ń bẹ̀ à sì mú
1: ọdún nílé bẹ́ẹ̀
0: inú òde ẹ̀fọkàn balẹ̀ inú òde.
1: Bẹ́ẹ̀ ni nípa ti ọ̀rọ̀ agbo tí ẹ̀ sọ
0: yìí
1: bẹ́ẹ̀ rí gàrí yẹn tí wọ́n bá fi ṣe àlejò fún yàn nípa tí bí ọ̀rọ̀ tí yàmi tó sọ̀rọ̀ ní ìsìn sọ àjàjà kò wá dé bí ọwọ́ ọ̀sán
0: pẹ̀lú omi tútù ó máa lómi tútù nínú
1: mẹrin ẹ wáńtì ní àwọn akó gbogbo àwọn èròjà dọdẹ nǹkan kan yẹn ní àárọ dà sí
0: i
1: my daddy
0: bàbá mi ẹyin lẹ bí
1: orí àárọ gbàgbé ilé o.
0: Ó mú gàárì ó padà làágùn
1: èèyàn gbàgbé ilé
0: ẹ pé àwọn olójú àwọn oúnjẹ kan tí wàá jẹ téèyàn ó fi làágùn lé lórí.
1: Wàlá ìkórà èèyàn ó ròyìn pé Jerusalem ló wà ní.
0: Kò bàjẹ́ fún yín nǹkan tá a wá fẹ́ fàyọ rèé o. Àwọn patí bí ìgbàyẹ àti ìsìn àwọn nǹkan tí wọ́n mú wọ́n ní ìsìn èwo lẹ fún ìpò wá dàbí ṣé ká máa tẹ̀lé àwọn stá ìgbàyẹ lọ pé ó ti lóúnjẹ tó bá ń patí nǹkan tó kàn mọ́ fi dùn ó kàn mọ́ dùn ojú ti ilé lọ díẹ̀ díẹ̀ ìmí ó ti tún lè lọ patí mi nǹkan tó ń jẹ mi ò ní dùn. Àwọn ráìsì kan wẹ́gẹ́ ó mọ̀ fún ráìsì ó mọ̀ wá ta ó sì tún mọ̀ wé pọ̀
2: torí
0: jollof rice náà ni wọ́n ṣe ń patí tó bá white rice àárọ̀ ló mọ̀ ṣe white rice nílẹ̀ yorùbá wa yìí
2: ìlú
0: ìlú tèmi ti wá ní kwara wa lọ́hùn wa mọ̀ ṣe kókó láàárọ̀ tá a bá fẹ́ ṣe patí àwọn èèyàn tó bá kọ́kọ́ wọ́n ti kọ́kọ́ mú kókó. 0705 5949 àwọn patí ó lójú àwọn patí ibi tó ti lè lọ náà
2: o. Wọ́n bá ti máa sọ fún
0: ni. Ẹ pé oúnjẹ tí mo dá kọ. Ṣé ẹ tiẹ̀ ti lọ patí rí sẹ̀ tán ṣàfù yín lágbàdo lágbo lágbo. Ọyà fẹ yí ẹ. Kí ló kọ yín láti bulẹ̀ tí ń pè. Táyé gbogbo agbájẹ èèyàn mi ni ó ti pẹ́. Mo ní kẹ́ ẹ pè mí ìjọ́ mo ní kẹ́ ẹ pè tí mo fẹ́ fún ní káàdì náà. Bẹ́ẹ̀ bóyá ètò tí mo ṣe ń jẹ ọ̀dógún.
1: Ẹ ti gbọ́
0: ẹ rí nọ́mbà yẹn mú.
1: Ọlọ́run.
0: Kò sí wàhálà ẹ mú lónìí. Ọ̀yá.
1: Ọ̀gá mi máa fi ìfẹ́ jẹ máa fi ìfẹ́. Èmi máa ń lo sí lọ wẹ́ ní àwọn ìlú kan rí. Òun ló gòsè. Gàárì kankan. Ọlọ́run.
0: Gà ẹ ti lọ wẹ́ nìkan tí sáfù yín ní gàárì rí. Ẹ jẹ́ àbí. But nínú ìwòye tẹ̀yìn. Ṣé bí àwọn kọ́chọ̀ tá a máa ń ṣe ń gbà yẹ tó jẹ́ pé àmàlà ìrẹsì nìkan ló bá ń patí àti ìsìn tó jẹ́ patí wá wà ó bídẹ̀ tó jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé o ti jẹ ti pẹ́ o lè bá ní patí bí kò bá su dídín kò o lè bá su elépo o lè bá kàrà elépo gan ní patí ewo ló dáa jù èlé bàmí mi elépo kò ní bàjẹ́ fún yín ewo ló dáa jù. Ewo ni ká padà sí báyìí.
1: Tó ká padà sí bẹ́ẹ̀ ni.
0: Èwo talámàlà bí.
1: Bẹ́ẹ̀ ni ká padà sí.

0: ojú àgbo amúwọ onú studio. Ẹ ọlá àti tẹ́ ẹ fẹ́ lọ yìí mo fẹ́ prepare yín lẹ̀. Àti 0705 5949. Lágbo lágbo. Hello. Fẹ́ kí ló kọ́yìn láti bọ̀ lẹ́sìn pé. Táyé ẹjọ́ yẹn dá ju ti sin lọ. Lọ́nà wo?
1: Ṣé táyé ọjọ́ yẹn ti ṣe tó fi dá a lélẹ̀? Ẹ rí i pé ṣé ọkọ débi olóde láàárọ̀. Rúkìrì ṣe ògì jẹ́ kò fún ìyàwó
0: mọ́. Ẹ ti gbà bí sáà ìbí táwọn
1: ti wọ́. Yorùbá Ìbàdàn ti sọ ọ̀rẹ́ ṣe apáta àti bí ẹ ń wọ́pà. Ó bá di lọ́wọ́ yẹn. Àrùn tí wọ́n gbé kalẹ̀ yẹn ibi tẹ́ fi ń dáná yẹn ẹ sì mọ gbó òórùn yẹn jẹ́ ti tó yẹn jẹ iṣẹ́ ju oúnjẹ tẹ́tẹ́ jẹ lọ. Yàtọ̀ sí ní dáàsì jẹ́ sẹ̀ sẹ́yìn wo gáàrí jẹ́ sáàsì sẹ́yìn tẹ́rán yẹ wọ̀ ọ̀pẹ náwó ni.
0: Oṣù mi o.
1: Orí ṣé adúpára wọ̀ ká dáàsì.
0: Oṣù mi o.
1: Ṣùgbọ́n nígbà tẹ àwọn ìjà bá kúlú wọ́
0: kò ní bàjẹ́ fún bàbá àwọn wẹ́dì kan wà àwọn mo fẹ́ sọ kankan kan náà àwọn òkú kan wà tí wọ́n máa ṣe tọ́jà wípé láyéjọ́ tí wọ́n bá ṣe òkú látijọ́ tọ́ọ̀sì náà ti máa pamọ́ lù ṣé rọ ni.
1: Mọ́tò rẹ̀ pa yín. Bá ṣe ṣe ń jọ nù. Táwọn olóbìnrin yóò ti pé jọ.
0: Ibi tẹ́ mi grow up mo ti grow up dáadáa láwọn agbolé àwọn ọmọ kékèké àwọn ọmọ ìlú yẹn ojú títì náà ti máa pa lẹ́gbẹ̀gbẹ́ títì báyìí. Ẹgbẹ̀gbẹ́ títì
1: náà ti ta. Táwọn ẹyọ bọ́ọ̀bọ́ rẹ jẹ́ tọ́mọ gégé rẹ fún wa.
0: Ẹ̀jẹ̀ rẹ̀ ipọ́n rẹ̀ a tún wá lọ sọ pé a fẹ́ fi ṣe
1: wàhùn.
0: A fi ṣe sìnkìn. Ode wọn àwọn eléré wà á pọ̀ ten tí ó wà á pọ̀ gbogbo sátidé báyìí kú bàbá tó ya kan ló kú o wọ́n lè pé bàbá kan tó ti kú wọ́n lè ṣòkú mẹ́rin papọ̀.
2: Àwọn ayé mọ̀ ó dantọ́.
0: Wọ́n pa títí rẹ apò mú ní tó ta ohun ní ojú tó ta gẹ́gẹ́ gẹ́gẹ́ títí yẹ lọ wọ́n lè ta tẹ́ǹtì tó jẹ́ pé bíi
2: ó dantọ́.
0: A máa sọ wípé lọ́n ta tẹ́ǹsì láti mọ́kọ́lá fún ata kí wọ́n ta dé dùgbẹ̀. Kọ́lọ̀ ń sàánú wa. Oúnjẹ tó sì bánú gbogbo ẹ̀ àmàlà white àti àmàlà black. Lágbo lágbo.
3: Hello.
0: Hey, hello Wobi. Lágbo lágbo. Ẹ ní 32FM fẹ́ yín ẹ.
3: 32FM fẹ́
0: yín ẹ. Ọ̀ya kí ló kọ yín láti bulẹ̀ tí ń gbé.
3: Olóyè Ismail ọmọ ẹlẹ́dẹ̀ẹ́ ló pọ̀
0: mi. Bàbá mi ẹ kọ́ ọjọ́ mẹ́ta sá.
3: Ẹjọ́ kan pẹ̀lú.
0: Ẹ ra sá. Ẹ ti witness ẹ.
3: Ẹ ti ẹ ń wù yẹn. Ṣé owó ni ò sí mọ́ ni làwọn èèyàn ò ṣe ní òpó olówó òpó ọdún kan. Òpó tòṣì oṣù mẹ́fà. Òpó ọlọ́mọ àti ìṣe tán.
0: Àti ìṣe tán.
3: Owó ni ò wá sí mọ́ ara àwọn èèyàn ti balẹ̀ ni àbí nǹkan tó ń wọ́n ju agbára àwọn èèyàn lọ. Ó ní gbogbo ìgbà náà dẹ̀ ń wí. Wọ́n yìí fún èèyàn ní fún èèyàn ní àìsí pé ìwọ́lápè.
0: Everybody ni ó wà.
3: Everybody ni ó wà ni. Àmọ́ òde àwọn bàbá aláyé sì á wojú fún yàn láìsí ní.
0: Bẹ́ẹ̀ ni o.
3: Gbogbo ìgbà náà dẹ̀ ní agbẹ́ pàtí alẹ́ ni.
0: Ẹ parọ́.
3: Pàtí alẹ́ ni kò sí pé ọ̀sán gẹ̀ẹ́nì kan. Tówó ni òsì mọ́ ni àbí nǹkan tó wọ́n.
0: Ẹ̀wọ̀n nǹkan tí n bá ti lọ gbé kéde bíi méjì bíi mẹ́ta tí n bá dé, a tún fọ̀ yẹn náà mọ̀.

0: Terms and conditions dey o. Drink responsibly. Na only for people wey don reach 18 years and above.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK, now the sound of millions put the boot for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

0: ìjọba bá sọ̀rọ̀ nípa àwọn olórin náà
1: lóde parí ọ̀ṣọ́dá
0: ojú àgbo ọdọ́jọ́ kan lónìí àwọn ọ̀rọ̀ oúnjẹ la fẹ́ sọ òun la sì ń sọ ẹ ṣe tẹ́ wà ń bẹ̀ ẹ já jọ máa jẹlẹ̀ ń kẹ́rẹ̀ nìzó ojú àgbo la pé ìdí nìyẹn tá a fi pé lágbo lágbo ẹ mọ̀ pé tá a bá ti lọ sókè lọ́hùn ohun kan tó kù ní káwọjú àgbo àwọn nǹkan tó wá ń ṣẹlẹ̀ lójú àgbo àwọn ọjọ́ táwọn ọjọ́ lójú àgbo ṣe ti lọ ṣe dọ́là ṣe ti lọ ṣe pan ẹ̀yin náà fẹ́ dá sí ẹ fọkàn balẹ̀ ẹ máa dá sí kẹ̀dẹ̀kẹ́ ẹ mọ̀ pé níjẹjọ ṣe àti fàdímì kan lájọ wà ń bà ló exclusive ọmọ ọlọ́jọ́ bí tó bá di monday on the 10th. gbogbo pàǹtórà lọ lójú tàlẹ́ǹjì àjọ mú nǹkan lẹ̀ tó bá ti dọ̀jọ́ yìí gbogbo ilẹ̀ ẹlẹ́gbàdùn ẹ̀ ẹ mọ̀ mo wá pass information kan síta lọ́jọ́ mẹ níjẹjọ́ yìí tíwọ náà tó o bá rè kọ jùjọ́ sì lè kọ fún yìí tó sì dẹ lójú àwọn èèyàn tẹ̀ tí mẹ́sẹ̀jì ẹ mọ̀ bínú mi ti reply àwọn mẹ́sẹ̀jìs kọ̀ọ̀kan but màá sì reply rẹ̀ wá pe nọ́mbà mi jáde ẹ fọkàn balẹ̀ màá pe nọ́mbà yẹn jáde náà kí n tó sign out tó jẹ́ pé tíwọ náà bá ní ó láǹfààní àti lè wà lálẹ́gbẹ́nu sí máìkì ń bí.

0: go work. Jelenkai. Oh yeah, 0005-5949. What is Dago Messi? Come on, one no, I won't be tala to fair wall. Lago.
1: Lago, Fenye, 32 FM. 32 FM, Fenye.
0: Kilo koyin now.
1: Grandma Agbaje. Ben,
0: oye gbe mi debe
1: ni ilu wa aba fe si yawo
0: eh
1: o ti dajo yawo
0: eh
1: ojo igbe yawo titi to fi ma pe 7 days
0: ojo meje
1: ben ebi ni le ya ni le baba
0: eh
1: pa ma su ikuru wa
0: eku ye
1: eku ye ti se kuru fufu mai ni. Ṣùgbọ́n tẹ bá jẹ yọ kan ẹ lè jẹ kan àtàbò. Ó máa tún bí gidi.
0: Ẹjọ́.
1: Ó máa tún.
0: Grandma ẹ tún gbé ẹ sọ nǹkan tí mi mọ̀ ẹ lé ekuru lẹ pé ẹ tún wá ní mẹ́mẹ́ bó o lè ṣe gbọ́ kó ṣe papọ̀ sí mẹ́mẹ́.
1: Nǹkan tó máa ń pè lọ́dọ̀ wa nìyẹn wá ní ekuru ìyàwó.
0: Ekuru yá mo rántí.
1: Wá ní wọ́n sun ekuru ìyàwó.
0: Krista ti máa jẹ́rí. Krista wọ́n á ti jẹ́rí wọ́n á ti lọ bí ìnáwó.
1: Sherry, tẹ bá gbé báyìí elépo ló máa sábà ṣe ìgbà tó dún lànà wá sọ olóròrò. Sherry elépo mi tẹ bá fi ọbẹ̀ la báyìí epo a fẹ́ máa tún jáde inú ẹ̀.
0: Jésù.
1: Àgùbọ́ sà máa ta sọ́sọ́.
0: Jésù.
1: Ah,
0: Ọlọ́run mi o, mo tún gbé ndébẹ̀ lásàlẹ̀ yìí, mo gbé ndébẹ̀.
1: O ní agbára tẹ wá ní tí kò kú o, tán bá tó kù bá kú, tán bá ní wọ́n fẹ́ ṣèlérò
0: sátidé
1: o. Àtọ́jọ́ sẹ́ẹ̀dẹ̀ ní àkàrà àtọ̀dọ̀ wa tó ìgbà kan náà tó máa ń bù sórí iná.
0: bẹ́ẹ̀ni. grandma area bulọdọ yín náà ìlú wo lọdọ
1: yín. ilé ṣà
0: àwọn ọ̀sun state
1: yín wọn
0: àwọn apòmù apòmù níbi tó mi sọ lẹ́ẹ̀kan apòmù ìkò yìí kiri ó kú bá kú àwa ti lọ tapio water bẹ́ẹ̀ ni ibi àtàbúrò mi kan. Ọlọ́run ṣe ó ti padà di ìrọ̀rùn báyìí lọ́wọ́ náà lè. Ó kú kan bá kú àwọ̀ lọ tàbí ọwọ́ ta á máa wọ̀ sọ àǹkó ìyàn àtàwọn obìnrin lọ́mọ. Ẹ̀ka alẹ́ o kí ló kọ yín lágbo.
1: 32 FM fẹ̀yìn ẹ̀
0: gáyìn
1: ẹ̀ ní
0: kí ló kọ yín láti ìbílẹ̀ tí ń pè.
1: Ká máa fẹ̀yìn wa
0: ni.
1: Ṣẹ́rí lọ́dọ̀ sí wa.
0: Ẹ
1: ṣe àwọn tí
0: àgbà
1: tẹ̀rí láti ọjọ́ tí bùnmọ́ yẹn ti kú wọ́n sì gbé
0: títí
1: wọ́n mọ̀ dáná títí dọjọ́ mẹ́jọ ni.
0: Grandma ẹ mọ̀ gbèrò lọ bí
1: tí mo. Ó kú àgbà bá ti kú báyìí inú wa máa ń dùn gbà táwa wà kékeré.
0: Ẹ parọ́.
1: Nítorí pé kò ségi ẹ mọ̀ jẹun lọ ni
0: láwọn
1: mẹ́ta lójúmọ́ bẹ́ẹ̀ ṣe ń jẹran bẹ́ẹ̀ ṣe ń jẹ kuru bẹ́ẹ̀ ṣe ń jẹ àkàrà ẹ mọ̀ jàmọ̀là.
0: Owó tẹ nílò owó ẹ̀kọ́ ni. Ẹ ti kúrò níbẹ̀.
2: Ọlọ́run
0: kì í ṣe mi o.
2: Mo ti ẹnu mọ yìí ní ìwé ọdọ
0: ṣẹ́yìn.
2: Ṣé
0: mi ni.
2: Ẹgbẹ́ bọ́dì.

wọ́n ní pàdí mi kan ọ̀rẹ́ mi kan ìmùlẹ̀ mi kan ọ̀rọ̀ pọ̀ látẹ̀rù ẹ̀ ń bá mọ̀ kọ́lá náà lórí rédíò ẹ̀jẹ̀ mi dáadáa ni láyé ndí tiwa àwọn ọ̀rọ̀ pọ̀ náà sọ fún mi wípé oúnjẹ táwọn ó jẹ di ọjọ́ wẹ́nẹ̀zẹ̀ àwọn ó ti gbà rẹ̀ látọjọ́ sátidé àwọn pàtí tí wọ́n ṣérò àwọn kan báyẹn tó sì wà ní ìsìn látọ̀ tí ẹ wà lérú wa mo sì láwọn àbúrò lérú wa ṣérò kan báyẹn sì wà ṣé pàtí sì wà gan báyẹn mọ́ tó jẹ́ wípé àwọn tá a jẹ́ àwọn ọmọ ìyá bíi sáyé akọ̀kọ́ lọmọ tá a jẹun ọ̀rọ̀ pọ̀ sọ wípé oúnjẹ sátidé ni ó ti gbà ó òun ló máa wọ́ mu wá jọ mọ́ndé dá school life o ọ̀rọ̀ pọ̀ is it now a big man no. Àwọn nǹkan bá àtàwọn nǹkan bá. Èmi àtẹ̀gbọ́ mi kan wọ́n ti dọ́lọ́pàá báyìí ní ọlọ́sùn. Mo rántí lọ bá ṣe kú. Ẹ̀gbọ́n ọ̀dọ́ wọn náà ni mo gbọ́dọ̀ á bèèrè. Mo dákọ wọn. A sì múra rẹ́gírẹ́gí. A sì lọ sọ́ba ṣe kú. Bọ̀bọ̀ kò ní bàjẹ́ fún níbi tó wà. Ó sì rí wa. Ó sì wá ń ṣàfù wa lónìí. Ó ti mọ̀ pé student ni wa. Àwọn adéjúwa ọ̀hún ti mọ̀ pé ẹ̀bẹ̀ èèyàn kankan wà. Gbọ̀ngàn mọ̀ fún iláyé yẹn. Ẹ ti witness irú kan wá ń rí.

0: wà sí rò kan wà mọ ni. Lago lago. Àwọn oúnjẹ ta ti jẹ.
1: Láti tú ẹ fẹ́.
0: Fẹ́yìn ẹ.
1: Olórí Ismail Omeleyele náà ni.
0: Bàbá mi.
1: Ṣé wá rí pàṣẹ alẹ́ nígbà náà? Àwọn ara wa tá a kóra wa, àwọn ọmọ tá àwa tá a jáde ní tá a jáde lágbolé kan náà tá a lọ pàṣẹ alẹ́. A tún máa ń ṣe kàkan, a máa ń ṣe ìka fúnra wa o. Àárín ara wa tá a lọ tá àárín ara wa nìyẹn. Tó o bá fi lè sùn, àga onírin nígbà náà.
0: Ẹ wàá sọ mọ́ àga.
1: Tó o bá fi lè sùn, tó o kóra rẹ̀, àmú aṣọ ìbora wa kò lé o. Aṣọ ìbora wa, àmú.
0: Àwọn olùdí láti máa ṣe irú nǹkan wa àti rẹ̀ látùkọ́
1: jù. Àwa ẹ tá a bá ti rí kó ti gọ rẹ̀, ó ti sùn sórí àga báyìí. Àwa mú aṣọ rẹ̀ náà, etí aṣọ náà láà fi dé
0: màgà rẹ̀. Lẹ́fi dé màgà. Bàbá yìí.
1: Tó wá fẹ́ dìde. Tó bá bẹ́ẹ̀ dìde báyìí yóò dìde dìde.
0: Wọ́n ní pé bí mo lò dì.
1: Mo lọ agbo bàbá wa odò láyé rẹ̀ mo ná ọdún kan. Mo láti gọra mi sí orí àganu. Wọ́n dè mí mọ́ rin ni.
0: Ọmọ wa jí dìde pé dìde dìde dìde dìde yìí nǹkan kan ti sẹlẹ̀ nǹkan kan ti sẹlẹ̀. Ayé mo lù dì. Olóròrù wọn ti so èèyàn. Okun ẹja làwọn fi máa ń ṣe okun ẹja ó làwọn okun ẹja ìgbà kan tó kí dáadáa. Ayọ̀ ń bọ̀. Ó lè fẹ́yìn jà. Wọ́n á so tí ń rí báyìí ni. Ẹ̀gbọ́n tó ó ti sùn lọ, ó witness ẹ̀ rí. Ẹgbọ́n lọ tóbi, alọ́. Ó ti dé pẹ̀lú àga ni. Lágo lágo. Kí ló gọ yín láti ilẹ̀ tí ń gbé?
1: Ó fẹ̀ láti.
0: Mi gbọ́.
1: Láti
0: ṣìbà lọ́nà àpáta.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yára o.
1: Ẹ rí pátí àwọn stúdẹ́ǹtì yẹn.
0: Ẹ.
1: Ní ẹ̀fà òkè lọ́dún lọ́hùn.
0: Mo tún ti.
1: Àwọn ní sísá bá ní á ti lọ ní wíkẹ́ndì.
0: Ẹ kò bàjẹ́
1: fún. A máa lọ sí orí fídíò wọn. Wọ́n ní kò sábọ́ mọ́. Wọ́n bá dà sínú páálí bọ́ọ̀t mo la fi gbé ráìsì wọlé.
0: Kọlọ ń sànú kọlọ ń sànú àwọn ọmọ.

0: pe eyin eyan mi loju opo Facebook kan ni 32 FM fe yin Alabi Yusu Olatunde Ale Adewale Adeniji eyan mi ti pe ti pe e si fufun gbogbo osun omo elede ni ile elede ni Afroje Brita omo arin Idowu Adelaja Abolande Aderonke Adeguju Ayo Deji Ayo Bami okay oye Deji Ayo Bami baba mi awon ebi 20 naira ni won da fun mi nigba na eran mega mega mo fi gbe onje fun gbogbo won nigba na o tun le ran mega mega kituni iwo lo inje mega mega ba iwo lo ola le ogun kunle awu mi ba century de bi o ba mega mega oya na Eje nsare so ile ifin te tun nilo e ma pe to ba ti di oro nje bayi olo mo yo ko loro temi oro nje ko ni yo ko loro teyin o ni ba lafia ba ti wa nkan kan to ku to ye keda o tun ma se oni ko mo wo nje gidi yo mo je to fi le mo sustain ara awon ru kan ba ni kan ni 32 FM fe yin e a to ti fi wa gbele kale o e mo po odun ni mo waye olohun to se mi lo lori ma ti je o a se lodun to koja e se samusa gudu fu wa awa ni pe to ba ti di 29 of this month awa na a tun se e mo lo sojo gbo besu e lo mo se ara to ba ti di 29 of this month a tun se ni recreation club iyan ni lu ibadan ti wa niwaju adamasi baba e e ti ri recreation ibe Ọmọ wa kù tẹ́ fi wọlé tó bá dọjọ́ tẹ́ fi wá bùkà tẹ́ fi wá jàmàlàgbà.
1: Aláwọ̀ Súlẹ̀ mọ̀nà bàbá ló.
0: 3,000 ẹgbẹ̀rún mẹ́ta péré olówó tíkẹ́ẹ̀tì. Bákan náà, ẹ tún láǹfààní láti fi gagbága o láti dígbe. Wọ́n pẹ abala kan ní ganu sí. Wọ́n tó lè sáré jàmàlà gbóná. Tó lè jẹ́ dáadáa. Ẹ bá ti lè yára jù. O láǹfààní àti sáré jàmàlà ó gbẹ̀bù. Ó dé ní àbí. Ẹ bá sì tún lè ra àmàlà pọ́nkílí pọ́nkílí. Mr. Smooth ò ní ẹ̀pẹ̀ yẹn. Mo lè rọ àmàlà tí ó dán mọ́rán mọ́rán. Tí ó fẹ́lẹ́ bí etí. Ó sún ọ̀fun o lè gbé gẹ̀ẹ́sì àbí. Wọ́n náà ó tún láǹfààní àti wájọ́ ó tún fi gagbága pẹ̀lú láhùn èyí. Ìjọ ẹ̀ lọ́wọ́ bàbá àwọn èèyàn dání. Láti máa bọ̀ sí recreation club tó bá ti di on the 29 nínú oṣù tá a wà yìí tíkẹ́ẹ̀tì ló wà fi wọlé o pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́ta sí ni tíkẹ́ẹ̀tì náà bó bá fẹ́ díje ó sọ pé ó fẹ́ gba fún kò sówó ìyẹn olówó tó bá ti gba tíkẹ́ẹ̀tì kan náà ló ti láǹfààní àti gba fún ọkọ tó bá ti ṣó ọ fún ọ àjò àmúnú ara wa dùn àtúnjọ farakára gbogbo àwọn agbóhùnsáfẹ́fẹ́ nìkan ní 32 FM ẹ ti ń pòǹgbẹ láti rí ẹ ti ń pòǹgbẹ láti dámọ̀ ẹnìkan tiẹ̀ sẹ́nu rédíò la máa ń sùn gbogbo wa pátápátá lẹ́ láǹfààní àti rí tó bá ti dọjọ́ yẹn máa bọ̀ sí ìkànnì 32 FM àbí kò pa àwọn nọ́mbà lóríṣiríṣi kó o fẹ́ já tíkẹ́ẹ̀tì àmàlàfẹ́ ìyẹn ní ìkànnì 32 FM.

ìgbà tí mo wà ní Egypt ọ̀gá wa tó ní Egypt ọlọ́mọ ọlọ́mọ bá lọ rà màlà ọlọ́run padà sí bóde 32 má padà jàmàlà yá àdìjá lọ́jọ́ pẹ̀lú 3000 àwọn owó àwọn jàmàlà yá àdìjá àwọn olóúnjẹ number one.

0: last week igodi alahun mo le ile alahun la 500 alahun mo da ko re fun won si yin se won si da ko awon yin si n gbe won si da ko awon adugba ta ta wa la mala ama bi awon alahun ta wa dgbonju mo o na do ya di ja lamala ni yanadi oyi bibire gbogbo awon alamola nla awon eyan pataki pataki to ye amala awon number 1 ni ni ipinle oyo yi won na tin pon pe lati je bi amala lodo won iru emi bayi ara ya di ja ah mo tin wo ijo le mi ni o to lowo tin je bayi o wa de 32 olorun ti se rorun olorun si 32 mo ka te mi ma ya jamala njo won na ma lafa ni ati wa pelu 3000 naira owo wole o fe ja bi ma fe number ti wa pe
1: amala ni wo ya na ah
0: lago lago
2: 32 FM.
0: Fẹ̀yìn ẹ̀ kí ló kọ̀ yín láti bọ́lẹ̀ tí ń pè.
2: Mọ́mí Bàlíkísì
0: máa ní látàsọ́lù. Mọ́mí Bàlíkísì látàsọ́lù.
2: Ẹ̀ka lẹ́ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta sá.
0: Níbo lẹ́wọ́ wà látàárọ̀ ta ti ń sọ̀rọ̀ àmàlà láti sọ̀rọ̀ oúnjẹ.
2: Ìjọba
0: àdúgbò
2: mi náà mi
0: kọjá
2: rẹ̀ mo kàn kó gbogbo ohun tẹ́ ń sọ jẹ
0: látẹ̀kàn yẹn ní ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ pàdé. Ẹ bá bẹ̀rẹ̀ ètò yìí.
2: Ẹ mò ń
0: gbọ́ pẹ̀lú ọ̀rọ̀ pásítà ń sọ. Ẹ mọ̀ ń jẹ mí dáadáa mo tún fẹ́ kẹ́ tún jẹ mí lálẹ̀.
2: Mo tẹ̀ ti
0: jẹ́ tipẹ́ mi.
2: Ọya kí ló flow.
0: Ọya máa flow ní ìsìn. Ṣé ẹ ti ṣe tán? Ọya kí ló kọrin yìí ọdún wo ló jáde? Track

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ náwó sẹ́wọ̀n bàbá wa, ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ kùdìẹ ẹnu ayé bàbá wa, Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palọ̀.
2: Bàbá ẹ̀hún Olúwa bí, bàbá ẹ̀hún Olúwa bí.
3: Dádì ẹ̀yin ní sa,
2: èmi
3: bẹ́ẹ̀ ni sa.
2: Lúwàdí àwòrán olùg
3: Dadi bẹ́ẹ̀ ni sèjáwí ni.
2: Ẹ̀mí wo olúwa náà tó ń dẹrù tó ń dára dùn àtúndà ẹ̀.
3: Dadi ṣé torí ẹ̀sẹ̀ wọn gbá mi
2: báyìí. Wàá lù mí.
3: Dadi mo lè lù ń tó.
2: Wàá lù.
0: 32 FM 95.9 ọjọ́ gbogbo kìkì ẹ̀.

dùn bí agbẹ́fẹ́ gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ onísùlọ nìyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ẹni kọ́ máa jẹun bí ẹ̀lírí ọjà tẹ́gbẹ́ rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wàá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúẹ̀wò lẹ̀ ìbàdàn ní baba àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà baba àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí ń bẹ̀ tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọ̀tún olúẹ̀wò lẹ̀ ìbàdàn lóní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.

0: ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú wíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bàbá àwàdà.
1: Láìṣeré ń bò. Ẹ wo bẹ́ ṣe rí bí assignment fine art. Ẹ ṣe pẹ́ǹtì nìyẹn ni, ṣé kẹ́ kúkú gbé yín kọ̀ ògiri museum? Kẹ́ kú gbogbo ara ṣe kọ́lọ̀. Lọ́nà wọn sànù yín kọ́ máa ṣàṣàkú sàárẹ̀. Kí ni tá a ṣe tí ọ̀dá? Makeup wẹ́lẹ̀ kí ló ṣe? Ní tí mo ti ṣe tí mo ti parí.
2: Mo rí pé ó ti parí. Ṣé nítorí ẹ̀rẹ́ ló fi fi fúùstọ̀pù sànù rí? Gbogbo ṣe ń jẹ chew gum gan bí ẹ tó ń jẹ ìyà. So o work out ori ni bo se nje ti gum bayi ni pari re nse press up ti ba ti se pe yen je pomo ketekete
1: ah o pari o e ba le yin oni sogo mo en ti ogba go ni je o pe won ti ba bo fu eleyi hin tan wo bi akoku ewon
2: won ba mi se o so ninu gbogbo agbo to ko dani ko si ti were nbe
1: agbo were si wa wa won mo pe npade yin loni ni.
3: This skit was performed by Hussein
4: 32 FM 94.9.
5: Tiri Bosa.
6: Bosa, Bosa, Bosa.
7: Tori mode, mode, umi tewe ade.
8: Soni ya dewe tamu ota okonama oda bakia.
9: Amalo gofati.
10: Mode pa elo dumi. Mode pa elo dumi. Timo finga ino dodi.
11: Amade unfe.
12: Mai kura oye niye.
11: Okumi unfe.
10: Obi
11: mfe, emi kole mfe,
10: oluwa.

bẹ́ẹ̀ yẹn bá láàtúrá yìí ó náà gbìyànjú tí ẹ wò látàyè kò sí nǹkan kan látàyè ẹ sábà wá jó mọ́ ìgbà tó lọ ń wá dé ẹ wá ń gbé mú ẹ kàn sáré kú lásán ni kò kàn mí yorùbá rivers wọnú kànáà kò káyé káwọn aláàánú tèmi ṣàmọ ti ṣubú káwọn tó ń ràn mí lọ́wọ́ kí tiwọn ṣàmọ ti ta kí nǹkan ọmọ ti ṣe wọn kán mọ ti dààmú ẹ ń bá níbo ní í ṣe gbé ọ̀rọ̀ ayé mi gbà ó ń tàn wọ́n sáré kú ni àdàbí tí ń bá robi sí yín tí ń bá wá robi sí yín bẹ́ẹ̀ bá ń lé eku sí yín tẹ̀ ń léjò sí mi ejò yóò padà téèyàn yóò di kìnnì yóò sì fàyín yanu àdàbí tí ń bá lọ́lọ́run ló kù ìrànlọ́ ń gbọ́ tèmi olóní ń wá ṣiṣẹ́ yìí mi ò ránjú wá mi ò yàbàrá ìjọ ọ̀nà mi ni mo wà mi ò sì ní kẹ́ni tó ti dá ó bàjẹ́ mi sì ní kẹ́ni tó ń bọ̀ ó mọ̀ ga ẹ̀rọ bá wá níbi tá a bá dé yìí a ní láti ṣépè àlàní ìmọ́lẹ̀ rẹ ọmọ yìí ló ń mi ìlú iléṣà tìtìtìtìtìtì bá máa fi di ìwòye ọ̀sẹ̀ tí ń bọ̀ a wà ní ojúde ṣọ̀gbó nílùú ọ̀yọ́ aláàfin ojò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àtìbá lọ́dọ̀ bàbá mi ọ̀wọ́ adé bá mi àgbàlagbà oyè káyẹ̀pẹ́ fún wa o kábíyèsí fàlàáfin o.

ọ̀rọ̀ pẹ́là ó là ń rún mẹ́nu ní gbogbo lásù ìkì ìwòyí ìjẹ́jọ́ àti ìkónú lí fíìmù ẹ̀ àṣẹ ó ṣẹlẹ̀ ní gbòòrò gidi gan mọ́ tẹ̀lé lẹ́gbọ́fà rántí ìgbà tí wọ́n kọ́kọ́ ṣe first launching 2011 ní ṣínẹ́ẹ̀tì ní iye mẹ́tù àwa tá a wà ń bẹ̀ bóyá gan lawọ 50 gbàrà mo mọ̀ yìí pé wéètì yẹn ó ṣe ń bọ̀ ní ìgbà tó di 2015 mo ṣe 15 years on MIC gbogbo ayé gbọ́ọ̀rún mọ̀ bàbá ọ̀nàrẹ́bù alhaji taye akande adebisi ògo ọmọ ó kọrin fún mi ó sì tó gbé odidi owó fún mi lọ́dún náà lọ́hùn ọ̀rọ̀ àjọ wà ní àjọ ń jẹ àjọ mọ àjọ ń sùn ní ìgbà tó dọdún 2026 tá a wà yìí mo ṣe 25 years on MIC alhaji abbas akande papa ìbínú olóògbodò sido phobia àti alhaji taye akande adebisi currency àti ìyàwó ọ̀rẹ́ mi lady evangelist bose adéèwà ló bá mi yin lọ́run lọ́jọ́ yẹn o ayé gbọ́ọ̀rún mọ̀ ó ń wo fọ́tò ẹ̀ lóru òní mo ní ọlọ́run mo dúpẹ́ ibi tí mo ti bẹ̀rẹ̀ ó rough gan ibi tí mo bàdé mo dúpẹ́ ọlọ́run ibi tó wọ́n mú mi lọ yìí bá bá rí ẹnikẹ́ni èèyàn kéèyàn tó níbo ní gbégbà bàbá kí n firú wọn ṣàtẹ̀gùn ní láṣẹ èdùmàrè àdàbí tí n bá ṣe dáadáa sí yín lókù mi ò ní ẹmọ ọ̀sẹ̀ mọ́ rìkọ́ọ̀dù ẹ̀dùn rìkọ́ọ̀dù ẹ̀ tún gbọ́ èyí gan ò ní sunmi gan ò ní sinmi àbí tá ẹ̀ bá sọ pé ẹ fi mí lẹ́jẹ̀ mọ́ ṣe tèmi òwò ṣà ń fowó lọ́rùn ṣé tiẹ kí n ṣe tèmi orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ là ń jẹ́.

ẹ̀fọ́ kò sá ń lẹ́fọ́ kan láwo ó ṣe ti ẹ̀ máa ṣe tèmi ní ní dandan ni bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ ní sun èmi náà ò ní sinmi alájì kabiru jaláruru all the way from abidjan ọ̀dọ́ kb wonder láwà níjẹta àkàdá ẹ̀dá tó ń gbé ohun sókè inú orin ògo lọmọ yẹn ó ṣọjọ́ bí ó ṣe album launch ó dẹ̀ appreciate àwọn fans yẹn ẹ má gbé yẹn wá délé ìjìnlẹ̀ ò ní gbà rárá alfa báwo ni ìgboro ṣe rí lálẹ́ òní ẹ̀yìn tèmi lálẹ́ bọ́bù ilé oṣù nkọ́ṣẹ́ àrídọ́ tó bá two time à á ṣe gàyà fún yín afẹ́ akọ̀ bá a bá láàṣe ọjọ́ orí ò ní gbà olú ẹ̀ sì mọ́ lọ di à á padà gbé ilé yín lọ́wọ́ ẹ mọ rọ́ọ̀fù ẹ̀ bá a náà ṣe rọ́ọ̀fù ẹ̀ débí kò sáàyè fọ́mọ ọ̀lẹ́ gbóró lọ̀gá wà ọmọ ọ̀lẹ́ ò lè jẹun gbàgbé òṣì. Hey.

àdáyàn mọ̀ ni wọ́n sọ. Ṣé ń bọ́bù níbi tẹ́ ẹ wà lálẹ́ ìdélé ìjìnlẹ̀ lọ́mọ tó ń sọ. Ó soríire ẹ̀ṣẹ́ gbọ́láhàn. Ọlọ́run gbẹ́ bẹ́ẹ̀ mi. Tó tún wá ń gbé lọ́lọ́run tẹ̀dó. Àánú lórí gbà. Kò tọrọ aláàjì tó fi lọ. Ẹ mọye wọn lọ mọ́kàlì ìsìn. Èèmọ̀ ń ṣeré. Èèmọ̀ ń sowó àjọ.

0: a ti wọnú club báyẹ̀ yín tèmi bóyá kílẹ̀ rà sórí tébù ẹ̀ṣẹ́ gbọ́ láhùn ilé wà lórí tébù ó ń mí nìkan ní ó ń mí nìkan ṣé pọ̀ mọ́ alátani àbẹ́ ẹja kíká ṣé kán ṣàfún wọlé ni àbẹ́ kán ṣe bá bí kíù ayé dùn gan bá a bá rí ṣe.
1: The vibe of the party.
0: Eh?
1: Let's go. Ibadan, what's up now?
0: Ibadan, Ibadan. Ibadan, how far?

0: Havana. Shola. Alright. Shambabu, you tell me, you did Jansi?
1: 32 FM, 94.9.
0: Pati Pella, I don't know, man, no lower. Ọmọ tó lọ ya olóòlù òun tó yá wọlé oríṣiríṣi steeze isa pọ̀ gan ni ọlọ́run ò bá gbẹ̀mí àjọlulẹ̀ pẹ́ ni kùtàkùtà steeze lóríṣiríṣi àṣẹ ọdíò house ó ni wọ́n fún pẹ́là bàbá yẹn wá clarify ó lóun ò fún tán yányán ni o ó lóun kàn sọ pé nílé ayé rẹ̀ kò ní san rent mọ́ tí ẹ̀kọ́ tiẹ̀ ẹ̀kọ́ kọ́ ṣe yẹn lé níná ora wa ta ma nse awon ojogbon agbewo peru le yen bi elu na le ma so fun rent e at least won ma so to bi 10 million lodun kan ke wa fun yan niru le yen pe ko lo ma gbe be lofe ti yo fi cut e kaki ni okunrin o to yato sawon dokan na lo na fake dollar so ran yan ni elomi o wole oloka yo jeun lolo yo jeun ko ni

àwọn ilé yìí ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Appreciation night ìdẹ́lẹ̀ ìjìnlẹ̀ ń bọ̀. My mic, my pride night. Gbogbo àwa tá ń lo microphone tá a fi ń jẹun. A fẹ́ celebrate microphone tó fún wa lóúnjẹ. Yes, a sì máa ṣe lọ́dọọdún bọ́lọ́wọ́ bá mi ṣe ní kí n máa ṣe nìyẹn. Àwọn olórin wo lẹ́ bá pàdé ńjọ yẹn. The night to celebrate an icon. A pè ní appreciation night of 25 years tá a ti wà lẹ́nu ẹ̀. Kò ṣubú débi tí ó fẹ́ ṣubú. Kò ná lè rí débi tí ó tiẹ̀ wú lẹ́hùn. Ó tọ́pẹ́ dédé ọpẹ́ ló ṣe. Wọ́n ṣe ń mi gíyan bíi kówó àràbà òwò mọ́ ojú.

0: ọjọ́ kejì oṣù kẹsàn-án ẹbẹ tí mo ń bẹ lọ́hùn mi ọba tó ní lọ́dún 2009 ìkẹlẹ̀ ìlú máa ṣe síwájú fún ní àgùgọ́ kọ lẹ́yìn ọmọkùnrin ẹ̀ ẹbẹ mo bẹ ọlọ́hùn wọn bá. Wọ́n pè mí mo dé hospital academy ẹ wá wọ kọ́sídẹ́ǹsì ibẹ̀ hospital academy yẹn ibẹ̀ ni wọ́n bí mi sí hospital academy yẹn náà ni bàbá mi kú sí. Mo tẹ̀tẹ̀ ra mọ́tò onílẹ̀kùn kan nígbà náà tí délé tọmọ̀ síta fún mi tí mo rà ní olówó ẹyọ ẹyọ ẹyọ. Inú mọ́tò ni mo gbé òkú bàbá mi sí. Ó di rí ẹrí ẹrí ẹ lólùndé. Ibi tá a ti lọ sí.
1: Mo ń jẹun lọ́wọ́.
0: Lè wà.
1: Ẹ kí n ṣọwọ́ jẹ́ ìṣúrẹ́wọ̀ yàrá kí n dágbére fún.
0: Ikú ọ̀hún ló pa ìyá wa Ídíátù Àtọ́kẹ́. Ìyá wa Ídíátù Àtọ́kẹ́ lásàkà fọ̀kọ̀ ìyá ẹ̀ṣẹ́ gbọ́lá hàn tá a ṣòkú ẹ̀ nínú ọ̀báǹde ní gbági délé ìjìnlẹ̀ ló ṣe mc Alhaji Rasheed Ayinde ló kọrin ìtàpé ìrọ́pẹ́ ń jọyìn Alhaji Tọ́mi ọmọlẹ́wà ó ṣe bẹ́bẹ́ ọlọ́run dẹ́mi bàbá ẹ̀ṣẹ́ sí o bàbá ti wà 93 báyìí. Ọlọ́run ẹ̀rọ ẹ̀mí gúngún bẹ́ẹ̀ ọlọ́run fi taru wa yìí náà lọ́rẹ́. Bàbá ìyá mi ọdún yìí ló pé ọdún kan tó pẹ́ ọdún yìí ló pọ́ ọdún kan tó lọ. At 122. 122 bàbá ìyá mi pé. Ìyá mi lọ́wọ́ gan ti ń lo 90 ẹ̀ lọ.
1: Ẹni kankan fún. A ní bá wa sára ìlú ló lè mú lọ.
0: Ọlọ́run ó dó padà fi kú ṣe ìsinmi fún gbogbo àwa ẹ̀dá àbí ká ṣe dáadáa lóko láàfin lè rí lé dé bá òun. Má gbọ́mi dànù lálẹ́ yìí wíwọ ààrẹ padà ó lè jẹ́wọ́ ni ó kàn lálẹ́ yìí mọ́jú táàjì láàárọ̀ la tí wọ́n tú fọ̀ rẹ̀. Wọ́n mú gbogbo ẹ̀ kankan mọ́ ilé ayé yìí ò sí kankan bẹ́ẹ̀. Olówó ńlá àwọn MK wa Abiolada àwọn Alhaji Alao Ariṣe Kọ́ládà ilẹ̀ Ìbàdàn Alhaji Mufútáù Àjàdí Ọláníhun Ìsàlù òsì tí mo ń bùn wá lówó ń gbà tí ó mọ fún owó mufu owó Ọláníhun. Bẹ́ẹ̀ tí wọ́n ti lọ wọ́n ti wọ káàlẹ̀ lọ. Buhari ń tọ́ tó jẹ́ ààrẹ Muhammadu Buhari. Ẹ gbọ́ kí gan ló ń bá kí n tú di ẹ̀gẹ́ ìlú èlò lónílọ́wọ́ gan. Ìlú lóní ní báǹkì tó jẹ́ kí gbéra.

0: wọ́n náà rántí ìyá rẹ̀ rántí bàbá rẹ̀ bẹ́ẹ̀ tí jọmọ́ ṣe ń gbà náà ò rí mọ́ tó bá yá àwọn ọmọ tiẹ̀ náà ò ní rí wọn náà mọ́ wọ́n sì mọ̀ sílé ayé lọ. Gba àwọn aṣọ rẹ̀ aṣọ 150,000 200,000 tó rà wọ́n wà ní ẹ lọ kó aṣọ òkú wá ká pin wọ́n ní ipò ọkọ rẹ̀ mọ́ òkú wọ́n mọ́ pè ọ́ táwọn èèyàn nílé wọnú ilé rẹ̀ mọ́. Ẹ̀ṣẹ́ gbọ́láhùn ojú òní tí ọ̀la òní wálẹ̀ wọ́n dà mí dáadáa ó ṣe bẹ̀rẹ̀ ayé jíjẹ ni.
1: Aṣubú wa sì rọ mi.
0: Àwọn orin kan wà tí mi kì í sábà play inú program mi tí ò bá nídìí.
1: Apẹ́rẹ́
0: Fantasia Alhaji Àgbáyé.
1: Ọlọ́run
0: ti gbára kú. Àti bàbá àrà mi kì í play ẹ̀.
1: Ọdẹ àtàkà
0: máa. Àwọn ẹjọ́ ti máa fẹ́ kìlọ̀ wà mo máa jùlẹ̀ tán ni.
1: Ó nígbàgbọ́ gbogbo àgbáyé ẹ máa.
0: Bàbá àrà tí ń kọrin yìí ó kú ni.
1: Kí gbọ́gbá mi.
0: Kíkú ẹ bá pààyàn lálé bàbá àrà yóò ti di bilọ́níà. Torí gbogbo sẹ̀lẹ̀ àgbáńlá ayé ní ọmọ tọ́. Ìkórè tí máa ń bẹ̀rẹ̀ àwárí rẹ̀ rí láti ibi abi april yóò kọrin wọn december.
2: Ìyá

0: ìyá náà tó kí n lè jẹ́ ẹ̀rọ oorun sùn. Ọyá ajá tún gbà. Àwọn ìyẹn ti wá wọ́n ti lọ. Wọ́n ti dé bus stop wọ́n ti bọ́lẹ̀. A ti kọ̀wé wọn tán a ti pa fáìlì wọn dé. Gbogbo tán ṣe láyé ó tún kú àwọn àtẹlẹ́dá wọn níwájú Ọlọ́run. Èmi àtẹlókù ta tún lo dáúlà lọ báyìí. Ọlọ́run járí gbà yẹn lò pẹ́. Ó wù àwọn náà kọ́jú bẹ́ẹ̀ lọ o. Àsìkò yẹn tí wọ́n dá ló tó rí bẹ́ẹ̀. Ṣé mo yẹ èèyàn tí ń lọ láyé lójúmọ́ kan ni? Ẹ mọ iye ọmọ tí ń hàn. Àwọn kan ń sun ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Lọ́wọ́lọ́wọ́ àti wàyí tí ó di ọmọ ológun wọn ń sùn lọ́wọ́ báyìí tí wọ́n ń fi tí gbọ́ mi. Lọ́yà ìyá ò fẹ́ gbà. Ń fẹsẹ̀ gbà ló yànà irọ́ mi.
1: Èròjà tó lò sí
0: sáà. Ṣé àsìkò ẹ̀ sàámà lọ́la? Àwọn ọ̀rẹ́ owó oorun. Àwọn ọ̀rẹ́ màá rẹ̀ pọ̀ sí mọ́tò. Oríṣiríṣi scope. Ó ṣàlè rókègùn. Ara ń tá àwa yẹ wá ṣe ni.
1: Màmá ti dùn wẹ́yìn bọ̀dì jòjò ọwọ́
0: ẹ̀. 32 FM Nari 4.9 ló ń gbọ́ Nari 4.9. Ìbàdàn láwà, àwa lọ lé téńté sórí òkè.
1: Ìwàlẹ̀ ní ọ̀sìn.
0: Laughter House Premier Hill. Ẹyẹ tí ó rọrùn bí àdán ò tí ì sí. Àfi etí ẹ̀jọba tẹnu ẹ̀ jáde.
1: Ìwàlẹ̀ ní.
0: Ẹ̀yin yòókù ẹ mọ̀ ránlẹ̀ bọ̀. Àwa ti gòkè ń tiwa.
1: Mọ̀lẹ́ màá mi bí.
0: Lábẹ́ kò sí wa.
1: Ní Florida àwọn ilé. Lájà Mọ́ndé ló bá.
0: Alàgbà tún jẹ́ Abíóyè.
1: Mọ̀lẹ́ mọ̀ kọ́ ga.
0: Àbá tí ò máa yé lé ń tiẹ̀.

mo ti ń gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo wá rí pọ́ mọ́ akúnlé lábàgà mi àlàbí ẹ̀rín lọ́wọ́ mo ti ń gbàrú ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá a sí mo wá rí pọ́ ti ń di ìbáraku àlàbí ọlọ́bàkà ó tẹ̀yàn bá dẹ̀ nígbà lọ́wọ́ tálíkà ló ti máa ń gbọ́ mo ti ń gbàrú ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jí bá a o ìyìn bá a sí lábàkà àsìkò tó sẹ́ẹ̀ jọra. Wọ́n fẹ́ rú ẹ̀ mọ́ lábàkà.

0: Hello.
1: Ẹmọ apẹ́sì.
0: Ètò máa ní.
1: Ẹ rí ilé wa lágbára Ọlọ́run.
0: Àmì o.
1: Ọpẹ́lẹ̀ yẹn ni lásán.
0: Ọpẹ́lẹ̀ yẹn rú ẹ̀lẹ́ ń bẹ̀ wọ.
1: Ẹ kú sẹ́.
0: Ó mọ̀ ga.
1: Ẹ rí pé gbogbo àwọn ẹni tẹ rántí. Èmi gan-an ìní fóònù nílẹ̀ ṣùgbọ́n gbogbo bá ṣe ń gbọ́rọ̀ wọn bẹ sí. Wọ́n ṣe ń sọ fún wọn kí lórí ìlú dúkú tó jẹ́ nǹkan tó jẹ́ ìyàlẹ́nu. Gbogbo wa náà là ń lọ. Gbogbo wọn pátá lọ́wọ́ foríjì wọn ló ṣàánú àwa ni.
0: Àmì nà yálà
1: o. Ẹni títí ò ní dé báwọn.
0: Àmì o.
1: Àwọn òjòjò dín àtìrà àwọn.
0: Àmì o.
1: Àwọn ọ̀rọ̀ pẹ̀lú mẹ́rin ní sọ.
0: Ẹ sí òmùdúgbò.
1: Ọ̀pẹ̀lẹ̀ ẹ̀rù ni láti ọ̀yọ́.

0: Mo dupe lọ Ọlọrun fun ọpẹ Ọlọrun se fun mi ni January ta wa fun bi won soro won ni ka ra cement ile yen mo tin kan fun 17 years ni le bo ile yen kan wa nbe but for the glory of God leyin ba fun mo ra cement yen mo akọ ile yen ta within January to now la lo to ti wa wa leyin mi ti lo fe ta to wo ni awa lo n fe ka ra ala lowo o la wa lo n fe bo ma da duro de wa Ọlọrun dẹ ṣe owo yẹn ni ọna ti a lero atemi atọko mi atura atura
1: dona ele ta yin ko tele
0: be
1: odun melo
0: 17 years
1: 17
0: be
1: o wa igba wo le wa sibi
0: January
1: ejo awon to ra cement
0: yes sir
1: so be se wa kuro mi
0: e mo wa so fun Ọlọrun mo ni ko ba mi ko ile yen pari ti wa yen Ọlọrun dẹ pari ti wa bi
1: din ẹnu January 16
0: bẹẹni
1: ẹ tún wá ra ilé ẹ ànọ́dá
0: tó wà lẹ́yìn ni ó ló àwa lòún fẹ́ ká ra aláàlówó láwa lòún máa gbé dúró de àṣùgbọ́n àti rà báyìí
1: ẹ pàtẹ́wọ́ ẹ kílò ẹ̀dẹ̀ ń wò báyìí èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years
0: since 2007
1: ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 16 kì í dẹ̀ ṣe pé wàá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tí ẹ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí bó ṣe kú lórí òkè
2: yìí
1: let double grace work for you.
3: Oruko mi ni Mr. Olatunji wa lati ilu Ikotun ori afefe mu ti ma n saba gbohun baba but mo ma n saba lo si ori oke lotito kin to wonu ijo yi ni mo ti lu si oko mi mo n ko awon omo yen kiri kin to